0: ya lo do lowo akobi re oni jale agbon le ara re lori abandije emura si o toluwa lase lori awon mo yi o ori ti o mo ra moto fun o omo re njeun pelu awon malade ko de wa ri to mo ra le to kole fun o omo gba fisa loyibo fun o ire re ti be ni loyibo lu ayo nda re ogu amuto ru wa eyan mo yo ya ebe si lo gbogbo igba to lo laye loruko jesu ni mo rori omo o ojo ebukun wa wa wa yo ro sori wa to mo re aba bi ti o se ba fagagbaga yo toju re o irawo mo ra oni jaba lojiji ara nbe ninu omo lara wa rara da tomo tomo igba olobi orere igba rere ko yi kan wa to mo re o igba yo de ni koja yin o ayo ni kiyin ku iroju nu leyi o omo re oni rogo atowo dowo to lu fajo wo li ya omo re oni sise o joseph joba iberu bojo ba won lo tele omo re ma di oba o oni fo mo yaro lara re o orun fi gbe bọọlu tọmọtọmọ ipele ipele lọrọ ile aye o ya kọjá lọ sí ipele bi ti ọrọ rẹ kan tọmọtọmọ orí amúnibàgbé ìyá o ya gbalẹ ni o àbàwọn bá ti rere o ya jáde ẹni fi àlùmútù wọ ọmọ rẹ kiri yóò forí ara rẹ gbé ìmọ̀ tí kurukuru bá di ojú ọjọ́ ní ìtùkà lórúkọ jésù òkùnkùn ò ní borí ìwà àtọmọ rẹ mọ́lẹ̀ o ìmọ̀ òkùnkùn bàjẹ́ lórí ọmọ rẹ lẹ́ni o ẹ ò ní jábọ́ ẹ ò ní ṣiṣẹ́ o ò ní rogun ojú wá lójú rí lórí ọmọ o ò ní ṣe sábà bí ibi tọmọtọmọ ọmọ rẹ gbẹ ìgbéga lónìí o ọmọ rẹ ò ní gba tí ó ń ṣó lójú farabalẹ̀ ọmọ rẹ sì máa sanjọ́ bùkátà ọmọ ò ní ọ̀lẹ́ mọ o ayé ò ní lu ẹsìkì ìwà àtọmọ rẹ o ò ní pariwo mo dáràn lórí àwọn ọmọ rẹ o o gbà aládùn ọmọ rẹ ò ní jábọ́ fọmọ ẹlòmíì láti dìde o ọmọ yóò ní dídàkudà ọmọ rẹ máa di rọ́mọdì àwọn olóríire o ò ní mú ògbó ọmọ wa lọ sí ìlú àìmọ̀ ire ilẹ̀ yìí wọ́n á pin délé yín o abinimọ̀nà máa mú ọmọ rẹ mọ̀nà ọlọ́run máa ṣe ọlọ́ọ̀rẹ́ pàtàkì tẹ́lẹ̀ kẹ́kọ̀ọ́ nílẹ̀ ṣàlàyé o iṣẹ́ bàbá yóò yá dìde ẹ̀yin màmá yẹn lórúkọ jésù ó yá ẹ̀ẹ́nì rákòrò bàbá màmá fò sókè sàbí eléyìí nígbà mẹ́ta wàá dúró jẹun ọmọ o wọn ní fún oúnjẹ ọmọ gbomijẹ lójú rẹ ó gbàdúrà lẹni májẹmú àwọn apètọpèrò pé kẹ́nìyàn má jẹun ọmọ ó bàjẹ́ lẹni o onínú ló mọnú ayé ò ní finú bá àwọn ọmọ wa jà oníkù ló mọ̀kà lórúkọ jésù ẹni ibi kò ní ní ọmọ wa sínú wọn retí kó tẹ́ládùúgbò wá gba ìdọ́jú alẹ́ olú ayé yàwó àtó nílara o ayé ò ní fọṣọ wọ́ní wọ́ní bu ọmọ rẹ mọ́lẹ̀ ibi bá ti gbani là ń pè lágbàlá lórúkọ jẹ́ ọmọ rẹ máa rí ilé ayé gbé sàmí ẹlẹ́yìn ọmọ rẹ máa gba yìí láwùjọ olú ayé gba àwọn ọmọ wa lọ́wọ́ àwọn atanijẹ ọ̀rẹ́ yìí ọba kan kì í dààmú kó tó jẹun lórúkọ jésù ò ní dààmú kó tó jẹun ọmọ láyè áńgẹ́lì tó ń pin re yóò pin ire oúnjẹ ọmọdé nu ilé rẹ ayé àṣekẹ ọmọ rẹ wàá pàdé aláàánú aláràn sí ìsáyà jọba ní ọmọdé lórúkọ jésù ọmọ rẹ máa dọba ọmọ sisi yẹsì ni nígbà tó jọba lórúkọ jésù ọmọ rẹ ò ní dìgbẹ wùdání wàá pàdé ẹni máa yanjú ìbànújẹ tọmọ rẹ ń là kọjá àká rẹ ò ní yà ó yẹ gbàgbọ́ra ti dá ibi padà nu ilé yìí ó yẹ gbàgbọ́ra ti jẹun ọmọ ó ní rogun omi yalé àgbàrá ya ṣọ́ọ̀bù nínú ọdún yìí ó wàá borí ogun ilé ọkọ wàá borí ogun ilé àná wàá borí ogun àdúgbò tọmọtọmọ wàá borí ogun kẹ́ni mẹ́ni àdúgbò rẹ o ayé ò ní fi àfọ̀ṣẹ lé ọmọ rẹ kúrò láyé wàá jẹrẹ iṣẹ́ tó bá ṣe ọ̀bàdàn chapter 1:17 lórí òkè sóni àtúwà tọmọ rẹ sílẹ̀ ẹni tó ta fàsókè tó yí dó borí má gbàgbé o ọlọ́run máa ṣèdájọ́ ẹni ibi lọ́jọ́ kan ojú abiyama máa rí lórúkọ jésù ojú rẹ ò ní rí màbó lórí ọmọ rẹ ọba mi tó lọ kárí kẹsẹ lónìí kì í sọ fún ẹ wípé ọlọ́run yóò ṣe ẹ̀mí ẹ̀yìn àkọ́bí lẹ́mí gígùn o abiyama o ò ní ṣe lásán lórí ọmọ ò ní domi lójú pọ̀rọ̀pọ̀rọ̀ ojú ọmọ ò ní pọ̀ omi jẹ́ gbígbóná kò ní jábọ́ lójú rẹ lórí ọmọ àtọkọ àtayà rẹ o inú lọ̀rọ̀ wa yóò ní finú bá ọjà ọmọ olókìkí ilé yóò ní fayẹlẹ o ọmọ ta ti tu olúwa fi oúnjẹ púpọ̀ bọ́ ìwà àti ìdílé rẹ àárẹ̀ kì yóò mú ọ tọmọtọmọ olúwa gba ogún ìbílẹ̀ padà lọ́wọ́ àwọn àjọjẹ ènìyàn olúwa rántí rẹ tọmọtọmọ olúwa kò ní gbàgbé rẹ o nebukadnezari tẹ lójú olúwa ò ní tẹ o ò ní wálẹ̀ tọmọtọmọ wọn retí kó ṣubú ọ̀run gbé ọ̀rọ̀ tọmọtọmọ ìyókàlẹ́ rẹ látọ̀dọ̀ lórí yóò padà já sí ayọ̀ ẹ̀sìn dìtọ̀ lórí àwọn ọmọ rẹ ìy Àwọn àti ìran tó ń bọ̀ ẹjọ́ lọ́rùn pẹ́pẹ́pẹ́. Tó bá ń jáde lára mi àṣẹ ni ọ̀rẹ́ tújú kí àrọ̀ rẹ máa dayọ̀ lórí ọmọ o. Yẹ ronú wà kájọ ayọ̀ lórí ọmọ rẹ̀. Wọ́n ní fọmọ rẹ sọ kò sáyè. Psalm 27 verse 12 ẹlẹ́rìí ẹ̀kẹ́ òní dìde sọmọ wa o. First Chronicles 18:10 Adoramu bá Dávidi yọ ayé máa bá ọyọ̀ lórí ọmọ rẹ o. Olóore dúró de Dávidi olóore máa bí ọmọ rẹ o. Bẹ́ẹ̀ni bó ṣe jẹ́ ọmọ Sọ́ọ̀lù rí ànúgbà, wàá rí ànúgbà tọmọtọmọ. Sàmì olórúkọ yẹ ọmọ rẹ ò ní dáràn. Ọ̀rọ̀ ọmọ rẹ máa dayọ̀. Ìrètí wa lórí ọmọ ò ní já sásán o. Ó kéde gẹ́gẹ́ bí baba lábí ọmọ gbogbo olóyún yẹ lọ bímọ láyọ̀. Ó ní kọjá bọ́ sọ. Lórúkọ yẹ tá a gbọ́ ìyá sì gbọ́ tọmọ o. Ó ní bìsí yẹn tí ò ní gbẹ́nu lẹ́yẹ o. Ó ní yàwá wọlé lásán. Lórúkọ yẹ ó di ìyàwó gidi inú lẹ́yẹ. Ó ní ayọ̀ sọ nínú rẹ̀. Wàá gbọ́ ọmọjọ́ inú lẹ́yẹ o. Gbogbo ẹ̀yin YouTubers àlọ́rí àbọ́rẹ́ o. Gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ìjọba ọlọ́run á máa fún yín ṣe o. Lórúkọ Jésù wọn náà ó máa mú ẹ̀rí tiẹ̀ wá o. Gbogbo ẹ̀yin contractor ẹlọgba contract ńlá yẹn. Ọlọ́run àánú yóò pàánú bẹ gbogbo wa wò. Ajínilẹ́sẹ̀ kò ní jìyìn lẹ́sẹ̀ o. Ayé ò ní fẹnu tú ọ kánọ́dọ̀ olóore rẹ. Ìrànlọ́wọ́ ojú ọjọ́ yóò yọ fún gbogbo wa o. Jésù Olúwa. Ẹnjiníà tó bá ti jẹ́ ìwọ mẹ́ yóò ti yẹ ẹ̀mí bí báyìí o.
1: Ìdí ọpẹ́ mi gangan lórí ọ̀rẹ́ ọmọ mi. Ó ti kọ́kọ́ bí kíní, ó ṣaláìsì. Ó bí kejì, ó ṣaláìsì. Ìgbà tó lóyún ẹlẹ́ẹ̀kẹta ni mo wá mọ̀. Gbogbo nǹkan tí bá ti kúrò church, màá lọ gbómi fún. Màá fún lánàá ìsìn. Mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò dojú ìgbàgbọ́ tì mí. Ó bímọ láyọ̀ àtàlàáfíà. Níjọ́ Thursday, ó bú obìnrin.
2: Hallelujah.
3: Ọmọ wà, ìyá tún wà.
4: Títí tó fi darúgbó, ayé ò ní padà gbọmọ lọ́wọ́ rẹ̀.
0: Irú àwọn ẹ̀rí tí mo fẹ́ máa gbọ́ lọ́jọ́ ìsinmi nìyẹn. Àwọn ẹ̀rí tó fúnni ní ìsinmi ọkàn. Àwọn ẹ̀rí tó jẹ́ kí ẹni tó ń gbọ́ mi náà sì mọ̀ wípé ó ní ìrètí. Nítorí ìfẹ́ tá a ní sí Jésù láti fẹ́ bàrìn láàárọ̀ yìí ní ṣọ́ọ̀ṣì. Gbogbo àwọn tọ́lọ́run fẹ́ tó sì yàndà. Inú ṣọ́ọ̀ṣì ti yá onídàálẹ̀ mọ́. Tó bá ti ń wọnú ṣọ́ọ̀ṣì tààrà, wọ́n lọ mú èso ayọ̀ kan lórí pẹpẹ lọ́fẹ̀ẹ́. Bẹ́ẹ̀ náà rántí máa tẹ ní branch wa tó wà ní Ifọ̀. Bọ́lẹ̀ nídàálẹ̀ mọ́ tó wà ní Ṣẹ́gun Ọ̀tà lógún ṣe. Sọ fún ọlọ́kadà kó gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ Fákẹ́yẹ CAC. Aago mẹ́fà ní gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹun ọmọ o. À ń fẹ́ ọmọ Ọlọ́run tó lè dá 5,000 naira. Ó tó bẹ́ẹ̀ àbójù bẹ́ẹ̀ lọ. Nítorí agbégbé ètò yìí lọ sí òkè ọya. Bó ṣe ń ṣèrànlọ́wọ́ yẹn lórúkọ Jésù Adáni wá yóò ní fi ọ́ sílẹ̀. Ọ̀rẹ́ ti tòní lórúkọ Jésù Ọlọ́run yóò bùkún gbogbo wa o. Màmá ìsọjí bẹ́ẹ̀dẹ̀ wòlíì rẹ ọ̀sẹ̀ méjì péré lókù. Tí gbogbo abiyamọ àgbáyé yóò wá wá bá wòlíì wọn yọ. Tá a máa dúpẹ́ fún ọ̀rẹ́ ọ̀fẹ́ ńlá láti máa gbàdúrà fún àwọn abiyamọ lójoojúmọ́. Gbogbo àwọn abiyamọ tá ń jẹ́ àǹfààní ètò yìí la gbọ́dọ̀ wà bẹ́ẹ̀. Ìlúkìlú tí a máa bọ̀ ní Ṣẹ́gun Ọ̀tà. Tó bá ti dé Onel Bridge Ṣẹ́gun àbí Tollgate. Kò sọ fún ọlọ́kadà wípé lọ sí St. Michael's Stadium ní Ọ̀tà. Òróró májèmọ́ ojú ẹbí ẹyọ kọ̀ọ̀kan nẹ́nìkan fún abiyamọ kọ̀ọ̀kan. Ráìsì ẹ̀wà gàrí gbogbo ẹ̀ náà ti ṣètò wípé wọ́n fẹ́ fún gbogbo ènìyàn. Pẹ̀lú ọ̀rọ̀ ọ̀fẹ́ Jésù Kristì Olùgbàlà. A tún máa dáwọ̀ èèyàn lókòwò gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe. Ọlọ́run bàbá alábìyamọ o.
2: Ààyè ló wà.
5: Hello, hello, prophet. 090-60-57-11-10. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí. 30-34-34-77-14. Lẹ́ẹ̀kan sí 30-34-34-77-14. Fákẹ́yẹ̀ Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ o, a ò ní máa bọ́ jẹmọ.
6: 89.3 FM, your preferred wholesome radio. The news on Wells Radio, 89.3 FM.

0: yóò sì ti inú ooru gbígbóná ooru gbígbóná gidigidi di yíyọ ayé àti àwọn tí iṣẹ tí ó wà nínú.
1: Àmọ́ sáwọn ayé kìíní dúró ẹ̀mí wájú ẹ̀.
0: Ọkùnrin rẹ̀ yóò sì jóná lúlú.
2: Ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ tún rèé o. Ẹni tí a ní ká gbàgbọ́ ká má bàa ṣègbé òun ló ń bọ̀wọ́ onídàájọ́ ayé. Ẹni náà mọ̀ gbagbagbàgbẹ́ pé ìdájọ́ yẹn á gbóná torí pé ìyà kíkan ni wọ́n fi Jésù jẹ. Jésù jẹ́ pé láti pàṣẹ ni Ọlọ́run ti dá ohun gbogbo, láti pàṣẹ ni Ọlọ́run dẹ́yìn ní àwòrán ara rẹ̀. Ó sì gbà láti wá jẹ ìyà tó kan tó gbóná. Nígbà tó parí iṣẹ́ yẹn tán pátápátá gbà tó padà sí ọ̀dọ̀ ọba, bàbá wa fi gbogbo agbára Ọlọ́run àti ayé, ó gbélé Jésù lọ́wọ́. Òun ló máa ṣe ìdájọ́ àlàyé àti òkú. Àwọn Ángẹ́lì, Jésù máa ṣe ìdájọ́ wọn. Ó yẹ kó yé wọn náà pé ìdájọ́ yẹn á gbóná lórí gbogbo àti òbá gbàgbọ́. Ó sọ fún àwọn Júù, ó ní bẹ́ẹ̀ yìí kò bá gbàgbọ́ pé èmi darán sí yín, ó nínú ẹ̀ṣẹ̀ wọn náà máa kú sí. Ẹni tó bá kú sínú ẹ̀ṣẹ̀, ó ṣe ayé wa. Òun ni a tún kà sí wa létí yìí. Ọlọ́run kò fi ìléríwá ìjáfara, Jésù ìléríwá kò fi jáfara. Gẹ́gẹ́ bí àwọn èèyàn máa ń bọ́n ti sọ náà nìyẹn, bọ́n ti wí náà nìyẹn. Kò jáfara, ó fara balẹ̀ fún wa ni ká lè ronúpù àdá, ká má bàa ṣègbé. Tó pẹ́ tí ilẹ̀kùn yẹn bá titì, ilẹ̀kùn tó bá titì, ó parí wàhálà tán kà níkẹyẹ pé ọjọ́ olúwàbọ̀ gẹ́gẹ́ bí olè ní òru. Lọ́jọ́ tí gbangba yóò dẹkùn, tẹ̀gẹ̀dẹ̀ yóò bẹ̀wò, gbẹ̀gẹ̀dẹ̀ gbiná. Olùtà àti olùrà wọ́n ṣègbé bákan náà. Ìwọ ni ọba àti ìjòyè ni Ọlọ́run má jẹ kúkú oró, ikú burúkú ló máa wá sórí èèyàn. Ayé sì ń sunkún lónìí. Mo gbàdúrà ẹkún ìkẹyìn ò ní bá wọn sùn. Ẹkún ayérayé òun ni a kà nípa rẹ̀ yìí o. Ẹ tó bá rí ọ̀run àpáàdì tá a bá fi ọ̀run àpáàdì hàn fún, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba fún èmi tí mo ń sọ̀rọ̀ yìí. Ó dì ìgbà mẹ́ta tọ̀tọ̀ tí a fi ọ̀run àpáàdì hàn mẹ́nu ayé yìí. Mo mọ tó ṣẹlẹ̀ ńbẹ̀. Mo rí gbangba gbàngbà, mo rí kéré kéré nípa bẹ́ẹ̀rù mi gba láti sọ fún ayé pé bẹ́ẹ̀yàn bá ní ọ̀tá ò nígbà kí ọ̀tá kó wọ̀lú àpáàdì. Láyé bó bá débẹ̀ o lè jáde mọ̀. Wọ́n á sọ ọ̀rọ̀, wọ́n á dáná sí abẹ́ èèyàn máa jó, iná máa jó, o ní kú o sì níyè. Wọ́n á máa kígbe oró, àwọn kókó wọn bẹ́ẹ̀ máa pọ́ títí láé. Ọjọ́ tí mo kọ́kọ́ rí ní 1970 tákọ́ fi ọ̀run àpáàdì hàn mí. Láti ìgbà náà mi ò lè panu mọ́ láti má lè sọ fún ayé pé ohun tó ń bọ̀ lórí ayé ó korò. Ìbádá sùúrù Ọlọ́run tí ò tí jẹ́ kí Jésù wá sí ayé fún ìparu ayé ńbá bí ọ. Eléyìí tó padà bọ̀ yìí, ìpadàbọ̀ ẹlẹ́ẹ̀kejì tá a pé ní ọjọ́ Olúwa. Ọjọ́ ìbànújẹ́ ńlá gbà ni fún àwọn tí ó gbàgbọ́. Ọjọ́ ìparun ni ọjọ́ ìgbéni fún àwọn tí ó gbàgbọ́. Gbogbo ohun tó kójọpọ̀ ni a fi iná sun, iná là á fi sun pátápátá gbà. Nígbà ìkún omi ti Noa, bọ́yé ò sí ìgbórí fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tí Ọlọ́run sọ pé kí Noa máa kan ọkọ̀. Tó bá kan ọkọ̀ tó máa sọ fún pé kan máa wọlé ọkọ̀ tó pé ìkún omi bọ̀. Òjò àárọ̀ wọn ní òjò ẹwo, òjò rọ̀ tó bá rí kan sí. Ṣé ká jáde kó òun ilé, ilé tá a fi góòlù kọ́, tá a fi àdáká kọ́, ká la máa gbogbo ọdún igi. Nígbà tó ní wọn ò dàrú, àsáyé wọn ti dàrú. Bẹ́ẹ̀ dù àti jù bẹ́ẹ̀ lọ́nà látúnṣọ lásọ nísinsìnyí o kọ́ àgbélé mẹ́ta, àgbélé mẹ́rin, gbogbo ẹdán yìnrin. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ó ní gbogbo ohun tí a ń tò yọjọ́ gẹ́gẹ́ bí ìṣúra fún iná, iná là á fi sun wọ́n dànù pátápátá. Ṣùgbọ́n kí àkókò yìí ó tó dé, mo fi ìyọ́n lọ Ọlọ́run bẹ̀ ọ́. Mo fẹ́ kó fẹ́ràn ara rẹ̀, kó má bàa fẹkún gbẹ̀yìn ayọ̀, kó má bàa fi kóró gbẹ̀yìn adùn ní aṣọ rán mi o.

ìbínú rẹ lè mọ mi lára kíkan ìwọ sì ti fi rírú omi rẹ gbogbo bá mi jà ìwọ ti mú àwọn ojúlùmọ mi jìnà sí mi ìwọ sì sọ mí di ìríra sí wọn a sé mi mọ èmi kò lè jáde ojú mi ń kàánú nítorí ìpọnjú olúwa èmi ti ń pè ọ lójoojúmọ èmi sì ti nawọ mi sí ọ ìwọ sì fi iṣẹ ìyanu rẹ hàn fún òkú bí àwọn òkú yóò a dìde kí wọn sì máa yìn ọ bí a ó wàá fi ìṣeun ìfẹ rẹ hàn ní isà òkú bí tàbí òtítọ rẹ nínú ìparun.

Èmi gbé ojú mi sí orí òkè wọn nì, níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá? Ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ Olúwa wá tí ó dá ọ̀run òun ayé. Òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ rẹ kí ó yẹ̀, ẹni tí ń pa ọ́ mọ́ kì yóò tògbé. Kíyèsí, ẹni tí ń pa Ísírẹ́lì mọ́ kì í tògbé, bẹ́ẹ̀ ni kì í sùn. Olúwa ni olùpamọ́ rẹ, Olúwa ni òdìdí rẹ ní ọwọ́ ọ̀tún rẹ. Oòrùn kì yóò pa ọ́ ní ìgbà ọ̀sán tàbí òṣùpá ní ìgbà ooru. Olúwa yóò pa ọ́ mọ́ kúrò nínú ibi gbogbo, yóò pa ọkàn rẹ mọ́. Olúwa yóò pa àlọ àti àbọ̀ rẹ mọ́ láti ìgbà yìí lọ àti títí láéláé.

ti Ọlọ́run tó pọ̀ ní ipá àti agbára. Alágbára láyé àti lọ́run, yàgbó yàjù ọkùnrin ogun, gbanigbani tí ajé ń sáyá, alágbára gíga, òbèrèké tí ajé pọjọ́ kúdà, ẹni mímọ Ísírẹ́lì, ògbèjà kẹrù obonijà, aṣáájú ogun lọ lálọ akẹ́yìn ogun lábọ̀, mímọ pípé, ẹni mímọ Ísírẹ́lì, arúgbó láíláí, àgbàlagbà òye, ọba tó bíra rẹ̀ tó sọra rẹ̀ lórúkọ. Ọ̀kan lánàá, ọ̀kan lónìí, ọ̀kan náà ni lọ́la títí ọjọ́ ayé. Ọba ti ń bẹ níbi gbogbo lásìkò gbogbo, ó ń wẹni búburú, ó ń wẹni rere, ojú rẹ̀ kárí gbogbo ayé. Ọlọ́run náà ni Ọlọ́run Ábúráhámù, Ọlọ́run Ísáàkì, Ọlọ́run Jákọ́bù, Ọlọ́run bàbá, ọmọ àti ẹ̀mẹ́mẹ́mọ́. Àdàgbàmọ́ pàrọ̀ oyè ni bàbá yìí. A lè wí lè ṣe ni bàbá yẹn. A lè ṣe lè wí ni bàbá yẹn. Òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni bàbá yẹn. A sọ̀rọ̀ mọ́ yẹun. A wí mọ́ yẹun. Tó bá sọ̀rọ̀ yóò ṣe bẹ́ẹ̀ náà ni. O ní bí ayé yìí bá tilẹ̀ kọjá lọ, ó ká lọ bí òwú, kí ń báyìí nínú ọ̀rọ̀ òun kò ní lọ láìṣẹ. Kí ń nínú ọ̀rọ̀ bàbá yìí tí ò ní lọ láìṣẹ. Èwo la wá mọ̀ tí ó ṣe sí nkẹ́ ọ̀dọ̀ tiwa? Kábíyèsí rẹ̀ Olúwa, kábíyèsí rẹ̀ Olódùmarè. Afúnnẹmọ́ ṣìrègùn, oníbú ọrẹ, alágbàlá jayajaya, bá tó jókòó sí ọ̀run tó fayé ṣe àpótí ìtìsẹ́ rẹ̀. Òyígiyigi, a tó faratì, a tó gbójúlé, a tó gbọ́kànlé, alágbàwí ẹ̀dá, alágbádá iná, aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn, a sọ̀rọ̀ ẹni dayọ̀. Àrí ìró àlá náà ní ọ̀, ẹrù jẹ̀jẹ̀ ní gbogbo ilẹ̀ kílẹ̀. Ẹrù jẹ̀jẹ̀ ní gbogbo ilẹ̀ kílẹ̀, Ọlọ́run yìí náà ni ọba mi, bàbá mi, ọkọ mi, olùtọ́jú mi, olùgbé orí mi sókè, bàbá àgbàlagbà. Mo gbé ọga, mo yàn fún àánú àtòrí ọ̀fẹ́, fún ìkẹ́ àti ìgẹ̀, fún ìpamọ́ àti ààbò. Ó tún mú a lọ láti jẹjọ, mú a padà lónìí. Mímọ̀ ṣe wa kọ́, agbára wa kọ́, ọgbọ́n orí wa kọ́. Kìkì ẹni tí Olúwa pamọ́, àwọn náà ló yọ nínú ewu. Kìkì àwọn tí bàbá pamọ́, àwọn ló yọ nínú ewu. Ewu òwúrọ̀, ewu ọ̀sán, ewu àṣálẹ́, ewu ojú orun, ewu ojú àlá, ewu ojú ayé. Ẹlòmíà rìnrìn àjò lójú orun. Inú rìn àjò yẹn náà ni ó padà parí ìrìn àjò rẹ̀ sí lójú ayé. Ẹlòmíà lọ lójú àlá. Káì, ohun tó gbéṣe lójú àlá yóò sì farahàn lójú ayé. Ẹlòmíì náà jáde lójú ayé, nínú ayé, ó sì ṣe bẹ́ẹ̀, ó parẹ́ máyé. A fi yọ̀ wọ́n o,
a fi gan won o. A fi yo su ti ete si won o. A kan tun ro ti wa so tun ro so se na ni. Se n titi e oku ti de ko ti mo n ti o pada de. Sugbon pelu igbagbo ibi ko ni de ba mi ko ni de ba yo. Ohun kan to daju ti mo ma n tenumo na ni pe a ti le fe ako lojo kan ojo kan ti na o sun le abi leyin asun suje ina o ti le bayi leyin asun suje won pe mi ati na njo kan ni le dawon mo won si n pe yen daddy en daddy won si n pe yen mommy e se mi ojo kan won pe yen won pe mi pe mommy e dide e wa jeun ati dana tan a daddy e dide e la n jade laaro yi o ye lo we daddy o ni le daddy de mo mommy no o ni le da mi mo sawa titi wa o ti de ke se pojo yen na o ni de gbogbo eyan la sa ti fi lele fun lati kule kan soso bibeli lo so be oni leyin re idajo ni eberu ori kesan ese keta ni logbon Hebrew 9:27 gbogbo eniyan le yi wa fun ṣugbọn pe ti wa o ti de la kan se mo riri Olorun pe ti wa o ti de la kan se so pe baba o se o oku itoju wa o awon yen na ki baba lana won ki baba ko to di pe ojo de won ki baba ko to di pe won pe won pe siwo ose ma bo won ki baba ko to di pe a pe won wi pe eyi bon to re ti de o wa wonu oko ko ma lo le ko sen ti o ni lo le ko sen ti o ni dele ile la bo semi oko nu la ila ilu aye yi ninu la la aye yi ninu ere ma jige eri ma seleke la sigbo to nbe nu aye yi aba won iroyin teyan gbo nigba mi gan ko ma ba yan leru pe sinu aye yi na lele ti nsele se be eyan Olorun na lajo pera wa se bomo Olorun na lajo pera wa eleyi ta tu wa nse sira wa esi otu wa buruja ijo ke eyan o ji are eyan gbe ni o si tobe bo Olorun se inu aye yi na ni gbogbo eleyi wa se inu aye yi na ti a pe Olorun lo da wa gbogbo eda t'Olorun da a se bi nje pe ni pe dara dara ni gbogbo re sebi ti an so na ni wipe gbogbo nti oluwa da dara dara ni embo lawon eleyi ti wa wa sebi nu aye yi na lati ri ki wa ni mo nso wipe gbogbo awa yowu ta se wa laye ta wa laye yala ara wa pe ni o abi o pe awa na o dagbere njo kan a so wipe o digbo se esa esma awon ara ile wa na o ke njo kan won ni keke papa julo beyan ba tu wa da sawon ara ile re to da sawon ara adugbo re to da sara wa awon ara bise re won o ke wipe daddy lo mommy lo mu wa ran wa leti ni wo pe iwon ba to ku ta fe gbe nu aye yi e ja agbaye serere ewo ni ka faye nira wa la ewo ni ka mo ni omo la keji lara ewo ni ka mo ne talaka lara tori pe won leni ti o ja fun won Olorun wa gbagbe won ni Olorun o gbagbe eyin le ro pe eyin le lagbara eyin le ro pe leyin yin ko selomi o
Ọba tó dára jí eléwé náà ló dára jí aláṣọ, kódà òun náà ló dára jí akólẹ̀. Òun ló dára jí ti ń ta mọ́tò, òun ní dára jí ti ń ta bàtà, òun náà ní ló dára jí ti ń ta aṣọ. Òun náà ló dára jí ti ń tata, òun náà ní ó dára jí ti ń tewédú. Bí gbogbo wọn yóò bá kú sí ayé ò lè rọrùn fún kó wá wá. Bí gbogbo wa bá lówó dọ́gba. Bí gbogbo wa bá rí nǹkan jájẹ tó yàtọ̀ sí pákó dọ́gba. Ta ni ó ṣàwọn ṣẹ́ yòókù? Bémi náà bá lówó bíi Dangote, ẹ dákun kí mo fẹ́ máa wá nídìí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. Ṣebé polèmí náà ó máa sáré lé àti sìmẹ́ǹtì.

e kaabo lati abalorin lati ni igborun irere akoko ni e fun ti aro tuni bo ti dan lati gba Jesu gbo gege bi oro re kaseme lori ileri re sa gbogbo loluwa n wi pe ki a gbekele ki a semele gege bi oro re wipe Jesu ye o ni ona otito ati iye enikeni ko le di odo baba bi ko se nipase re enikeni ko le di odo olorun bi ko se nipase re enikeni ko le ri baba bi ko se nipase Jesu Jesu ye o na ni ona oun lo ti wa pelu baba lati atete ko se Bibeli wipe Jesu fun ara re sakawe ara re gege bi ona yi ona kan soso ona kan soso ti eyan le gba di odo Olorun ki wa ni teyan ma wa kiri nigba ti eyan sakawe ara re gege bi ona kan soso emi na ni ona emi funra me yi ni mo ti wa pelu baba lati igba yi wa lati ka to da aye akole ati da aye a le ma ri yun ka igba to ti wa pelu baba igba wo lemi ati yin mo si o ti wa pelu baba lati le Jesu Jesu emi gbagbo igbekele ni gbagbogbo Jesu Jesu alabokun kin le tu gbekele o si fun awa ti a ti gba ni oluwa ati olugbala ori ofe lati tu gbekele si ju bi a ti se lero lo oluwa yo yonda re fun wa ori ofe ki a ma le boju weyin okun lati ma boju weyin okun lati ma yi pada ku oloju ona na ki oluwa ko tubo yonda re se fun wa bo ti dan lati gba Jesu agbeje wenu mo re igbagbo ni ki a fi sinu eje iwenu mo na eje Kristi ye nikan soso oni a lo fun iwenu mo ese eje re lata sile fun imukuru ese gbogbo eniyan nitori ti Olorun feran araye to bege o fi omo re bibi kan soso o fi omo bibi re kan soso fun wa omo na si wa o ru ese mi ati eye o ta eje re sile ana ina alafia wa nbe ni ara re ina alafia emi ati yin o nbe ni ara re eni ti ko se sugbon to jiya ese nitori emi ati yin nke yo kan to kan pere ni pe ka kan gba ohun gege bi oluwa tolugbala ka gba ohun gege bi ona kan soso ta le gba de odo baba emi ati yin ku oni orun awa sinu aye a si fe pada de ile o dabi baba to ran omo re nise komo wa ma le dele pada lo jise fun baba bawo ni o ti se ri nigba ta ba pe wa wi pe omo siwo ma bo ta wa ma le dele ke pe ona re o jomo na bi o ku o lodo mi wo ni sese o ku o lodo mi wo oniranu oniro opuro aloko lohun kigbe ajigbese iwe lese lasan lasan yi iwo to je wipe o ti fokunrin bara re je o fi obinrin bara re je iwo to gbodo ri nkan oni nkan te pe oju re oni ku nbe afi ko mu iwo gbogbo ejo jije ni ko ma ba debe ko wa ma di adorun mo to bi won si so fun mi o oro re ma dabi okunrin ni tun ni ese dagun nigbati olo e lasaru ati oloro ne oro re ma dabi oloro ye nigbati awon mejeji gba ipin won tan ni aye ti won de odo baba ti won wo Abraham o wa wo lasaru ni o kan aya re o wa o pe lasaru ai wo ti wa nbe oni o ri bi ti mo wa nbi ni
inu inira inu irora aye ni mo wa yi ombe ti le ngbe mi o ba dapun ba mi ti ka re bonu omi ko wa jo kan si mi lenu leni to wa nu oru buruku en to wa nu iya o da bi eni to nbo lati inu orun e ma ru awon orun ti ma ran lenu jo meta ke se gba to jo nro yi o ke yan wa ma bo lati ru be ko ma fe serin bo lati challenge ko ma la pata ninu orun yen ko wa debi ti o ti ro mi ko wa so fun pe dakun e kan ba nti omo ri ke iragolisi e kan ba n budie ko ma da pe e ba n ro senu ko kun o e dakun omo ri ke iragolisi ki lo ka lenu re niru asiko ohun en to ye ko fara balẹ joko ko na mo mi ìrìn àjò yìí jìnà ìrìn àjò yẹn wó ní wàhálà ànú ṣùgbọ́n mo mórí délé kémi àti yín náà lè mórí délé ó wá ní kí lásàrò tì ká rẹ̀ bọnú omi kọjọ́ kán sóhun lẹ́nu ẹ̀dákun kí nìyàn fẹ́ràn bàbá mọ̀mọ́ arákùnrin àti arábìnrin ọ̀dọ́kùnrin àti ọ̀dọ́bìnrin pàápàá jùlọ ẹ̀yin ọ̀dọ́ ẹ̀mọ̀ ti sọ ayé di bá a ṣe bá a wípé ayé láàkọ́kọ́ ṣe ká tó sọ̀run ibi tí mo fẹ́ lọ láàárọ̀ yìí sì kọlé léyìí ẹ̀mọ̀ ti sọ ayé di bá a ṣe bá a ẹ̀mọ̀ ti sọ ayé di ń tẹ́ sọ́dà wípé ẹ̀yin ni ẹ̀yin ló kàn báyìí gbogbo tí wọ́n ń sọ yẹn ò kàn yín mọ́ ọjọ́ tí ó kàn yín mà dé tán ẹ wo gbogbo inú ayé ni kí gan ládùn tó wà nú ayé lásìkò yìí èwo nú àwọn àsọtẹlẹ ni ò tí máa ṣe èyí tí ò tí máa ṣe ò ní pẹ́ bẹ̀rẹ̀ sí ṣe ọpọ́ rẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní jẹ jáde orílẹ̀-èdè ọmọ dìde síra wọn táwọn wòlíì ọmọ tan àwọn èèyàn jẹ àwọn tí wọ́n pera wọn ní wòlíì tí wọ́n ṣe wòlíì mo wo fọ́nrán kan bíi méjì àbí kan lórí social media lánàá níbi tí màmá òun ti ń lòun sọ àsọ tẹ́lẹ̀ fẹ́ni kan ṣé àwọn rábẹ́rẹ́ lọ́wọ́ rẹ̀ dókítà ni bí ìgbà pé egun lé lójú oorun kinní kan pé ó ṣe abẹ́rẹ́ gún èèyàn lọ hospital ó wá fẹ́ẹ́ di wàhálà yín ò ní òun ò tiẹ̀ kàwé débi tóun ó di dókítà kábíyèsí olódùmarè ọmọ kú sùúrù o ṣé lórí àti jẹ àbí lórí àti mu iná ṣó lórí àti ná àbí lórí àti lò ṣé ta sọ wíwọ̀ ṣé ti lé kíkọ́ ṣé ti mọ́tò ta fẹ́ rà iná làwádìí ẹbí lè ń dé ẹ wá sọ àwọn ìránṣẹ́ ọlọ́run tòótọ́ ẹ sọ wọ́n di ìsọnà fáwọn èèyàn ẹ̀yin nu ọlọ́run nu o àmọ́ sẹ́yìn èèyàn náà yìí kọ́ síbẹ̀yìn náà lẹ ti ọ̀pọ̀ síbẹ̀ nígbà tó jẹ́ pé tí ò sọnù lẹ́ẹ̀mọ wá kiri ẹ̀bá tètè jáwọ́ lónìí kídídé olúwa ó tó dé ẹ̀rọnú pìwàdà kí ẹ sì tún yí padà kí àkókò ìtura balẹ̀ ti wájú olúwa wà ìwé ìṣe àwọn àpọ́stélì orí kẹta ẹsẹ̀ ìkọkàndínlógún Acts 3:19 ẹ yí padà nínú ìró inú yín Romans 12:1 ẹ̀mọ́ ti dé ẹsẹ̀ kejì mẹ́rin àbí ẹ yí padà nínú ìró inú yín ẹ yí padà nínú èrò ọkàn yín ẹ yí padà nínú ìwà àti ìṣe yín nítorí wípé dídé olúwa ó súnmọ́ dídé olúwa ó dé tán nígbà tó bá dé nígbà tó bá dé láti wá jẹ́ ká ṣèṣirò níbo láàfojú sí ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run ẹ̀ bá dùn kẹ́ ẹ di àmúre torí wípé ẹ lè wárú kọ̀ǹdíṣàn tẹ wà nàìjíríà yìí kẹ́ ẹ fara jìn kẹ́ ẹ fi ara yín sìn kẹ́ ẹ fi ẹbí sìn kí àdí end of the day kẹ́ mọ́ wà délé ìyẹn ni ó burú jáì jù sebo ni ẹtí ẹtú bẹ̀rẹ̀ wò pé ẹni tí ó wàásù nù mọ́tò ẹni tí ó ṣe gbánú ọkọ̀ èrò yọ́ọ̀tù mọ́ san ₦550,000 fine ní ìta fún alọ́fẹ̀ẹ́ tí
ìrìnrere Kristi náà fẹ́ kan tẹ́lẹ̀ kò bẹ̀rẹ̀ lójúbọ̀rọ̀. Ara inú ni bí ni tó gbà bẹ̀rẹ̀ náà rè. Inú ni bí ni ó jẹ́ epo ni, epo ló jẹ́ fún ọkọ̀, òun ló jẹ́ fún ọkọ̀ ìrere. Lésù wọnú mọ́tò ẹ̀yin ará mi nínú Olúwa, mo kí yín nínú ọkọ̀ èrò yìí o. Ọ̀rọ̀ ìgbàlà, ọ̀rọ̀ ayọ̀, ọ̀rọ̀ ìfẹ́ Kristi, o ni mo mú wá fún yín. Òun lẹ tún fẹ́ sọ di nǹkan míì máwọn èèyàn lọ́wọ́ yìí. Kábíyèsí rẹ̀ Olódùmarè. Mo lórin ìkejì ń bì, orin mi sì kú bí méjì, mo ń bọ̀, ẹ jẹ́ àlọ́ báyìí.

ẹ káàbọ̀ padà láti abala orin láti ní ìwé ẹnìyàn rere kejì fún ti àárọ̀ tó ní olùgbàlà gbóhùn mẹ́. Ìgbàlà tá a rí ó sọ ń bẹ̀ yẹn pé lọ́fẹ̀ẹ́ ni. Lọ́fẹ̀ẹ́ olórin kan náà kọ lọ́fẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́ bàbá fún wa lọ́fẹ̀ẹ́ àbí bẹ́ẹ̀ kọ́. Àláfíà tí mo fi fún yín ohun gbogbo tí Ọlọ́run fi fún wa lọ́fẹ̀ẹ́ ni ó ní kìí ṣe bí ayé ti fi fún ni kìí ṣe bí ayé ti fi béèyàn bá sì kìpẹ́rẹ́ nísìn tí ó bára rẹ̀ lọ hospital kódà ní tìjọba gan ó ṣe kò ṣe yọ ọgbà káàdì wọ́n níwọ̀n tí ẹ̀rọ̀gùn sọ hospital ìjọba ẹ̀yìn lẹ sọ bẹ́ẹ̀ mi kọ́ o pẹ́yìn lẹ lọ àbí ṣe lóòótọ́. Èmi ò mọ̀ ní sábà síkì báhùn báhùn náà. Ambele tàṣe kéèyàn lọ ilé ìwòsàn aládàáni. Ambele tàṣe kéèyàn lọ ilé ìwòsàn aládàáni. Nígbà ò bá yá wọn sọ pé ìlera ìṣe kò tíìpù. Health is not cheap. Kábíyèsí. Mo sọ̀rọ̀ débi wípé. Mo dẹ̀ ṣe lórin ìwò káyẹ̀. Inú ni bí ni ìyówò tí ó ń ṣe sí agbolé ìgbàgbọ́. Oore ló máa ń ṣe fún. Oore ló máa ń ṣe fún. Mo tún tún sọ oore ló máa ń ṣe fún. Inú ni bí ni tí à ń wò yìí. Kábíyèsí rẹ̀ Olódùmarè. Ó jẹ́ ohun tó máa ń ṣe kí ni òun ló máa ń mú èròǹgbà ọkàn Ọlọ́run gan ṣẹ̀ láti lè mú kí èèyàn rere Jésù Kristì kó tún tẹ ọwọ́ iwájú kó lè kárí gbogbo ayé. Whatever ways tí wọ́n bá gbé gbà no matter how tí wọ́n pọ́lìṣì ẹ̀ ṣùgbọ́n tó bá ti jẹ́ bákẹ́ndì tó wà lọ́kàn wọn nínú níbí ni. Yọ padà jẹ́ epo sí ọkọ̀ yìí rere láti tẹ ọwọ́ iwájú ni. So gẹ́gẹ́ bí onígbàgbọ́ lọ́tún àbí lọ́sì bẹ́yìn bá rí ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí pé kíla gbé kíla jù. Tó bá jẹ́ bẹ́ẹ̀ a jẹ́ pé kí n sọ fún ọ yẹn pé dandan àní pé dandan. O ní kí ìjọ orí inú níbí ni. Àwọn ti ṣáájú náà ẹ ojúbọ̀rọ̀ náà kọ́. Àwọn ti ṣáájú dandan ojúbọ̀rọ̀ kọ́. Yes, lójú wa bí èmi àti yín náà ṣe ń rí òótọ́ ká má parọ́ inú níbí ni bí àtakò ló ṣe máa ń wá pé eléyìí ṣe wá jẹ́ ọ̀tá yìí rere báyìí. Eléyìí ṣe wá ya ọ̀tá Ọlọ́run báyìí. Kódà ó lè mú ẹ̀gàn àti àbùkù dání, ó lè mú ìkórìíra dání. Tẹ̀sì mọ tí máa ń fa irú àwọn nǹkan bẹ́ẹ̀ jùlọ. Yálà ẹ̀gàn, yálà ìkórìíra, yálà nǹkan kan àbí anything. Tó bá sà ti yíra ọpọ̀ mọ́ ń tà ń pè ní inú níbí ni. Kò sí méjì tí máa ń fa ju ìlara náà lọ. Sọ́ọ̀lù ṣe jù bẹ́ẹ̀ lọ́jọ́ kìíní àná. Ó ṣe jù bẹ́ẹ̀ lọ sí ìjọ Ọlọ́run lọ́jọ́ kìíní àná. Ṣùgbọ́n bó ti wù kó rí iwájú náà ló padà bọ́lọ̀. Iwájú ló ṣe kí ni o, iwájú ló bá Ọlọ́run. Kí ni ìjọ ṣe, kí ni ìwàásù ìrere ṣe tó fi délé à ń bu fáìní kan? Ẹ bá wàásù inú ọkọ̀, ẹ bá wàásù inú mọ́tò èrò, ẹ bá wàásù inú gbá, ẹ bá wàásù inú àwo. Ẹ ṣe títí ẹlẹgbẹ́ pé káwọn èèyàn mọ́ ṣe sóòrù mọ́ lọ̀rọ̀ dà Nàìjíríà báyìí. Wọ́n ní ṣẹ̀ṣẹ̀ ni. Kan ní sáriwo tẹ́ máa ń pa lóru náà ò wá pọ̀. Ṣé gbogbo ìjọ náà ni ẹ ti ń ṣe bẹ́ẹ̀ pariwo sí yín létí lóru?
elegbe pe opo ijo lasiko yi won ti din owo iso orukun jojo koda lojo isimi bi eyi gan aluku ti ra maintain emi la nlo speaker o ti de afiyin itegun fi so lopo ibomi mi so pe ni gbogbo ki lo si fa won pariwo si wa leti won se giri kan si wa leti nitori ikini ni ti won o si laarin wakati meta si merin ninu 24 hours te eyan ni lojumo ninu 24 hours te eyan ni lojumo gbogbo ti an fi pariwo ti an fi le na pariwo si yin leti oju wakati marun lo ko wo mefa won se latago bi mesan aba ago mejo si meji la to ba pe bere ago mesan sa ago kan o tan sugaga ṣugbọn kini mo nso ni wi pe gbogbo iyowu a wi ona to wu kan gbe igba o fe fe mu irere te sowo waju ni ede ma lo le laaro yi wa fi sowo orin ti mo mu wa laaro tun ni eni to ni ijo funra lara re eni to ni ise funra lara re ni sai gba koso ni sai ran ijo re lowo lati bori iyowu ko je ninu gbogbo e adedamola oloyede mo baba olomi eloko temi je emi ni omo baba olomi yi awon ti won fi atejise sowo lati loju opo ayelujara Facebook mo ri atejise yin gbogbo adewumi kazim adeka won ni happy sunday lati ni ogara e se pupo mustafa adeyemi kabir won ni eku ojumo mo ki eyin na bi eku ojumo alaye taiwo ajawo ogo atiyan lati wo fun olodo nilu ibadan happy sunday to you my lovely brother thank you so much I love you too. Baba me abiodun comforta idowo. Mo ri atejise tin na. Loju opa ilejara Facebook. Good morning sir. Good morning to you too. Happy Sunday. Third Sunday to be precise abi. Video so lo ba fa bi bo re seyin. How she opo isemi laye ati laaye idera. Abo Olorun yo daju lori emi ati yin lose ye ati ni irin ajo wa gbogbo. E o ni sirin, e o si ni se oko wo. Won ni fi oku yin tele oko wa ba enikene ni lo e o ni fojo lojo lo loruko oluwa titi ojo mejo ta ojo pade bi jesu oluoba ti de to ba fa bibo re seyin mo fi yin sowo oluwa ileri ati majemo re yo si se lori aye yin loruko jesu remain blessed stay safe shalom

gbogbo ni gbogbo ayé ń dà jàre kiri tí wọ́n pọn yìí. West Radio 89.3 FM, gbogbo agbẹ́mágbẹ́.

0: West Radio 89.3 FM con Gagoma.
1: Tẹ bá fẹ polówó ọjà yín lórí rédíò tẹ fẹ ma ta warawara bọ mẹta ṣe ń ta West Radio ni kẹ ma bọ o afẹti wa gbẹ ti yin laruge owó owó gajara lọ o come for your jingle and advertisement at West Radio 89.3 FM gbogbo lẹgbẹlẹgbẹ àti lajọ lajọ ilé iṣẹ ńlá ńlá àti kékèké ẹyin ilé ìjọsìn pátápátá ẹ ma bọ ẹ wá gbé wo ẹ jẹ wo ẹ jọ wo ẹ tọ wo jọ Oga ni master ki le tun duro se na e ma se tabi sugbon o e ma bo wa sile ise wa gangba la wa lege titi ile fufu pelu awo polu west broadcasting house ni alaafin avenue oluyole estate ibadan oyo state nigeria elo elo 07066165053 tabi 08035093394 west radio 89.3 FM. Ọlọ́run gbọ́ gbogbo tẹ fẹ́ ojú kan ló wà.
2: Ẹ̀fílẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM. Níbẹ̀ gangan lẹ wà.
3: To the eternal God, the immortal, the invincible, the Alpha, and the Omega. You change at night. Sing with me, you never change.

Olúwa àwọn ọmọogun wà pẹ̀lú wa, Ọlọ́run Jákọ́bù ni àbúwa. Ẹ wá wo ṣé Olúwa irú àrò tí ó ṣe ní ayé, ó mú ọ̀tẹ̀ tàn dé òpin ayé, ó ṣe ọrún, ó kí ọkọ̀ méjì, ó sì fi kẹ̀kẹ́ ogun jóná. Ẹ dúró jẹ́ kẹ sì mọ̀ pé èmi ni Ọlọ́run, a ó gbé mi ga láàrin àwọn kẹfẹ́rí, a ó gbé mi ga ní ayé. Olúwa àwọn ọmọogun wà pẹ̀lú wa, Ọlọ́run Jákọ́bù ni àbúwa.

torí náà gbé oríyìn sókè ẹ̀yìn ẹnu ọ̀nà kí a gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọba ògo kí ó wọnú ilé wá ta ní ọba ògo yìí olúwa tó le tó lágbára ọlọ́run tó lágbára ní ogun ẹ gbé oríyìn sókè ẹ̀yìn ẹnu ọ̀nà kí a jùmọ̀ gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọba ògo kó wọnú ilé wá ta ní ọba ògo yìí olúwa ọlọ́run àwọn ọmọ ogun òun náà ní ọba ògo.

0: lẹ́yìn náà bá wo ìgbé ayé yín wo ẹ ò rí pé àánú ọlọ́run ni.
1: Ṣùgbọ́n ẹ wọlé
0: bí ó bá sí tàánú ọlọ́run irú ayé wo lẹ bá máa gbé.

0: gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ gẹ́gẹ́ bí ṣe wa gbogbo Sunday kẹta pátápátá.
1: Ẹbí ẹni ẹ̀yìn ọjọ́ tí ó mú mi lọ sí ibi gíga.
0: Ohun tó máa di ẹ̀rí fún yín pé kí ni làkọjá tẹ fẹ́ kó di ẹ̀rí fún yín.
1: Gbogbo ohun tí mò ń ní o, màmí yín Jésù.
0: Kí ni tẹ́ ń làkọjá lọ́wọ́lọ́wọ́ ẹ fẹ́ kó di ẹ̀rí fún yín.
1: Ọba tó dá mi lọ.
0: Ẹ sọ létí Ọlọ́run láàárọ̀ yìí. Ìránṣẹ́ Ọlọ́run ó sì gbàdúrà fún yín. Mo dẹ̀ gba Ọlọ́run gbọ́ pé padà pẹ̀lú ẹ̀rí tó lágbára lórí ẹ̀ ni.
1: Ọba tó dá mi lọ́la, ọba tó ṣe mí lógo, bó ṣe Jésù,
2: bó ṣe Jésù.
0: Ó gbọ́ ẹni tẹ́ máa pè wọlé láàárọ̀ yìí.
2: Bó ṣe Jésù.
0: Kí ni àwọn làkọjá tẹ fẹ́ kó di ẹ̀rí fún yín?
1: A gbọ́ fẹ́ mi
0: o. Kí ni àwọn ìrírí tí òmùnú yín dùn tẹ fẹ́ kó di ẹ̀rí fún yín? Ìránṣẹ́ Ọlọ́run alàyè màmá mi wọ́n gbàdúrà fún yín láàárọ̀ yìí. Mo dẹ̀ gbọ́ Ọlọ́run gbọ́ pé orí ọwọ́ agbára rẹ̀. Nọ́mbà tẹ máa pè sí láàárọ̀ iná 0916893 1000. 0916893 1000. 0915333.

0: Hello.
1: Hello, Ekaro.
0: Hello, Ekaro.
1: Ekaro, sir. I am number one.
0: I am number one. I am number one. I am number one.
2: Ọlọ́run ayérayé mo gbàdúrà fún yín lórúkọ Jésù àánú lẹ́fẹ́ àánú àfọ̀nfàyé yín ní gbogbo ọ̀nà àánú látòrí ìtẹ̀wáyà dìde fún yín ní gbogbo tó ń tẹ̀yìn Ọlọ́run tẹ fẹ́ látọ̀dọ̀ Ọlọ́run Ọlọ́run yóò ṣe fún yín lẹ́yìn ìpàdé yìí ẹ̀rí máa tẹ̀lé lórúkọ Jésù Kristi Olúwa wa.
1: Hello.
0: Hello, Ekaro.
1: Ekaro, Daddy.
0: Aku Juma, aku sinye niyo.
1: Yes, sir.
0: Olo vaga nga pulu niyo.
1: Ami, Jesu.
0: Esi, jejumbo to fuanka di yo, neto wongo.
1: Ami.
0: Olo vaga me duchu, olo vaga Jesu.
1: Ami.
0: Dori la koja, mo fe jiri po niyo, kazo a kiyo. Ande, mo de kumi, di nemba nika. Dori la koja, no. Mi fe, sebe, ebe, ni ma.
2: Ni orúkọ Jésù ni orúkọ Jésù ni agbára ẹ̀jẹ̀ Jésù mo gbàdúrà fún yín lórúkọ Jésù Kristi ti Nazareth ẹni ṣẹ̀rú ẹgbẹ́ mọ́ láti òní lọ àánú fọhùn fún yín ní gbogbo ìlàkàkà yín láti òní lọ ó di ẹ̀rí gbogbo ń tà ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀run á dá sí i lágbára náà ẹ ra àánú gbà ọkàn yóò sì balẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa.
0: Amen. Lórúkọ Jésù Kristi ní ìfẹ́ wẹ́sẹ̀ lè nípa ìdí
1: ọ̀rọ̀. Bàbá máa pe nọ́mbà mi lẹ́yìn ètò bàbá máa pe.
3: Ok.
1: Hello.
4: Hello, sir.
1: Hello, Ekaro, ma.
4: Yes, sir. Mrs. Sanusi láti Olúyọ̀lé.
1: Mami, Sanusi, Ekaro, ma.
4: I do pray a row on you, greater heights to world's radio in Jesus'
1: name. Amen. Alone.
4: Ni gbogbo ile agbaye ni wa ti ma gbo gbo ibi titi de oke okun loruko Jesu.
1: Amen. Amen Jesu.
4: Ya mo ko fe dupe lowo Olorun ko Oluwa se won. Bo titi lai lai lori aye mi. Akebi mi atawon omo mi lori irin ajo mi pelu anu Olorun. So mo tun wa so fun Olorun ko Olorun jo. Ko ma je ki a se ko ka ku lori mi. Nítorí pé láìsí àánú mo rò bóyá àwọn ènìyàn ẹ́ńtì bá rẹ̀ ni. Ṣùgbọ́n nígbà tí àánú bá ń bá ìwọ̀rùn àwọn ènìyàn gan-an máa wọ ọ̀rọ̀ ẹ̀yà wá di àríyànjiyàn fún gbogbo wọn. Kí Ọlọ́run kó jọ kó jẹ́ kí àánú rẹ̀ kó má kà fún lórí mi o kó máa bá mi gbé títí ọjọ́ ayé mi gbogbo.
1: Ìyẹn sì
4: máa ní títí láéláé.
2: Ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù, màmá, mo bá yín yọ̀ lórí ohun gbogbo tó ń tẹ̀ ń dúpẹ́ lé. Lórúkọ Jésù kò ní di ìbànújẹ́. Ayọ̀ ni a máa pọ̀ sí. Mo wá gbàdúrà gbogbo tó kù tẹ́ ń retí ọ̀run á dá yín lóhùn. Àánú Ọlọ́run á fọhùn lórí ẹ̀. Bẹ́ẹ̀ ló máa rí lórúkọ Jésù Kristi Olúwa wa.
4: Àmì lórúkọ Jésù.

0: Hello.
1: Hello,
0: Ekaro.
1: Adiola lati Amuloko.
0: Ekaro ma.
1: Ekaro sa epe to sa.
0: Yes ma.
1: Eni si sa ye ni go lenu yin.
0: Amu Jesu.
1: O fe kan sa adua fun mi ki ri iranlowo oko togun onu mi.
0: Mama e ba gbadura
2: fun. Ni oruko Jesu. Ni agbara je Jesu. Mama mo gbadura fun iranlowo dide fun yin. Nibi ti e o lero ni gbogbo agbaye patapata iranlowo adide fun yin iranlowo latori ite ti ko to o ma ye yin go lenjo bawo lo Olorun sese loruko Jesu o ma dide fun yin ni lat from the north from the south from the west and all ma dide fun yin iranlowo te e lero nibi ti e o fokan si adide fun yin gbogbo ti nkan yin po gbe eyi te so yi ati te so lẹ́yìn ìpàdé yìí agbára ọlọ́run ẹ̀rí ló máa já sí lórúkọ Jésù Kristi olúwa wa.
1: Hello sir, ẹ káàárọ̀ sir.
0: Hello, ẹ káàárọ̀ ma.
1: Mrs. Isaac Gbonso Olatoli Oli.
0: Aha, mama, ẹ káàárọ̀ ma. Yes, ma.
1: Yes. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún yes. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore, fún àánú nídìílé mi, lórí ọmọ, lórí ọkọ, fún ìrìnàjò wa láti January títí di wákàtí ọ̀wẹ̀. Mo dẹ̀ fẹ́ kí Bẹ́ẹ̀lì kí wọ́n bá mi gbàdúrà fọ́kọ mi, àsọmọ mi. Ikọ́ Ọlọ́run kó dìde aláàánú sí wọn, kó gbé ìrànlọ́wọ́ dìde fún wọn.
0: Mọ́mí ẹ bá mi gbàdúrà fún wọn.
2: Ní orúkọ Jésù. Ni agbára ẹ̀jẹ̀ Jésù, màmá ń torí pé dúpẹ́ láàárọ̀ yìí, ohun ọpẹ́ yìí ò ní kan, ohun ọpẹ́ bí ọpẹ́ bí ọpẹ́ yóò máa pọ̀ sí nínú ilé yín, gbogbo ohun tẹ́ ń wò tẹ́ ń múnú yín dùn, ayé ò ní tọwọ́ bọ̀, àánú Ọlọ́run yóò fọrùn, mo wá gbàdúrà fún dáde àtàwọn ọmọ yín, lórúkọ Jésù Kristi Nasareti, ọ̀nà ńlá fún wọn, lójú ayé yín báyìí, iṣẹ́ rere àwọn ọmọ yẹn yóò sojú ẹ̀mí, ọkọ yín ẹ̀mí wọn gùn. Ẹ̀yin méjèèjì ẹ bára yín kalẹ̀, ẹ jẹun ọmọ kalẹ̀, àwọn ọmọ yẹn lórúkọ tí gbogbo wọn ni ó yàn yóò yanjú, ẹ sì máa ní owó Ọlọ́run nínú ilé yín lórúkọ tí bàbá àti tí ó tọ́ àti tí ẹ̀mí.
1: Amen. Amen. Amen. Amen. Amen.

arákùnrin wọn ní tẹ́nàntì làwọn. Wọ́n ní ṣùgbọ́n ilé táwọn ń gbé pé láńlọ́ọ̀dù ò bá wọn gbé nínú ilé yìí. Wọ́n ní lọ́jọ́ kan àwọn láńlọ́ọ̀dù wá wá sínú ilé yìí. Àwọn tó jẹ́ láńlọ́ọ̀dù àdúgbò. Wọ́n wá sọ pé nínú ilé yìí ẹnìkan gbúdọ̀ máa wá ìpàdé àwọn láńlọ́ọ̀dù. Wípé lóòótọ́ ni ẹni tó nílé gangan ò sílé, ṣùgbọ́n ẹyin ẹnìkan láàrin yín tó máa wá ṣojú láńlọ́ọ̀dù yín. Wọ́n ní gbogbo àwọn tẹ́nàntì tó gbọ́n kálukú ṣáà mórí bọ́rọ́ wọn kò sẹ́ni tó dáhùn. Wọ́n láwọn ṣáà ń lọ ìpàdé àwọn láńlọ́ọ̀dù.

wọ́n nígbà tó yá táwọn ṣá ń ṣe dédé nípàdé àwọn láńlọ́ọ̀dù yìí wọ́n ní wọ́n bá tún fi àwọn pé káwọn ọmọ jẹ́ akọ̀wé káwọn ọmọ bá wọn kọ̀wé lọ́hùn-ún. Wọ́n nígbà táwọn délé táwọn sọ fún ìyàwó àwọn pé wọ́n mọ̀ tún ní àwọn tún lakọ̀ wípé ìyàwó àwọn fún àwọn ṣe ẹ̀yẹ pé báwo ni tẹ́nàntì ó ṣe máa jẹ́ akọ̀wé fáwọn ẹgbẹ́ láńlọ́ọ̀dù.

wọ́n ní gbogbo àwọn ará ilé náà ló máa ń fi àwọn ṣe yẹ̀yẹ́ láwọn bá ti ń lọ ìpàdé àwọn láńlọ́ọ̀dù yìí pé tẹ́nàntì tó ń lọ ìpàdé láńlọ́ọ̀dù tó tún jẹ́ akọ̀wé nínú ìpàdé láńlọ́ọ̀dù wọ́n náà wò kí ń wo gbogbo eléyìí wọ́n pàṣẹ àgbọ́ ọlọ́run pé lọ́jọ́ kan náà pàwọn náà ṣe àdílá.

0: money.
1: One now then now I want to man so fun Olorun.
0: Bere aye mi.
1: Pe Olorun so awon na di landlord.
0: Baba ma je npa.
1: Lai ni gbekele le kankan. Awon o de ri owo kankan tujo ta won ti e le fi ra le.
0: Orisha lai.
1: Pe san die die gan awon o ni kankan ta won tujo lati fi ra ile.
0: Emi mi mo wa biti.
1: Sugbon Olorun se fa won lo naira lona iyanu.
0: Iba ni.
1: Wọ́n ní kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ àwọn bẹ̀rẹ̀ iṣẹ́ ilé
0: yìí.
1: Pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn landlord náà ni o. Wọ́n nígbà tíṣẹ́ wọn bẹ̀rẹ̀, wọ́n láwọn ìyanu ẹ̀kan ń jáde sáwọn lọ́nà àrà lọ́nà ìyanu. Wọ́n ló níṣẹ́ ọwọ́ làwọn èlò láwọn rí nínú iṣẹ́ táwọn ń ṣe. Wọ́n ìrànlọ́wọ́ iṣẹ́ à ń dìde lọ́nà àrà lọ́nà ìyanu. Àwọn iṣẹ́ à ń rí ojú rere gbà.
0: Ènìyàn ò sí ní lọ́nà.
1: Wọ́n ní lẹ́yìn ọdún kan.

0: One in line, you meta. One hour, my cool, yeah, one lad, you gang.
1: Àwọn mírẹ́kù tó orin ẹ̀ yóò rò pé mírẹ́kù yẹn lè lọ láíláí bí.
2: Àmọ́ ọ̀rẹ́ bó ti tọ́jú ẹ̀.
0: Wọ́n ní gbogbo àwọn tó máa ń bà wọ́n ṣe ẹ̀yẹ́ pé à.
1: Lọ́nà tó padà.
0: Wípé akọ̀wé lẹ́ ẹ̀fẹ̀ tẹ́nàntì akọ̀wé fáwọn láńlọ.
1: Lọ́nà ò tí ì rìn yẹn rí. Guinness.
0: Wọ́n ní gbogbo wọn pátá ló tún padà káwọn kú oríire.
1: Rọra o ní gbàgbọ́ kó o tó máa sáré kiri.
0: Wọ́n ní lọ́jọ́ táwọn ń kó lọ lé wọ́n ní gbogbo wọn pátá ló padà kí àwọn kú oríire.
1: Má sọ̀rọ̀ gbogbo ètí má lọ́rẹ̀ ń sọ̀rọ̀. Orí ni mọ́mọ́ jẹ́ o, ẹ̀dá mi mọ́mọ́ jẹ́ o.
0: Ẹnìkan náà ń gbóhùn mi láàárọ̀ yìí, àwọn tó ti fi ọ́ ṣe yẹ̀yẹ́ rí wọ́n ó padà kí ọ kú oríire.
1: Orí mi mọ́mọ́ jẹ́ o, ẹ̀dá mi mọ́mọ́ jẹ́ o.
0: A ní gbogbo àwọn tó ti yẹ̀yẹ́ rẹ̀ rí lórúkọ Jésù wọ́n padà

0: abẹ́rí ìyanu ọlọ́run báyìí. Bí tẹ́nàtì ṣe gẹ̀rẹ̀gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ kó náà ó di landlord ládùúgbò yẹn.
1: Iye sì ni wọ́n ní ìgbà kan.
0: Màmá paná ń gbọ́ mi láàrọ̀, ẹ̀rí ẹ máa dé.
1: Àwọn òbí wọn.
0: Lọ́nà àrà lọ́nà ìyanu. Tí ó jọ lójú tí ó jọ gbogbo aráyé lójú ẹ̀rí rẹ máa dé.
1: Lọ́jọ́ ọdún wọn gbọ́dọ̀ bá wọn pé.
0: Ẹ jẹ́ ń padà sọ́dọ̀ ìránṣẹ́ Ọlọ́run àlàyé. Evangelist Mrs. Sumbo Akindokun. Mọ́mì, mo fẹ́ ká lọ gbọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run ní fún wa láàárọ̀ yìí, ká gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run láàrin ìṣẹ́jú díẹ̀.
2: Mo kí gbogbo ẹ̀yin ara lé o. A kú ètò. Ọ̀rọ̀ tí mo fẹ́ bá wa sọ, mo fẹ́ sọ lórí ẹ̀rí arákùnrin yẹn. Ẹni tó bá gbẹ́kẹ̀lé Olúwa kì í jogún òfò. Ohun gbogbo tẹ́ ẹ bá mọ̀ ọ́ ṣe ni rere. Ẹ máa ṣe. Ẹ má gbọ́ ti ayé. Ẹ má gbọ́ tí wọ́n ń sọ lọ́tùnú ń sùnrin. Wọ́n máa fi ń ba ògo jẹ ni. Ọjọ́ iwájú náà máa fi ń bà jẹ́. Ìgbàgbọ́ tó ti ní nínú Jésù Kristì Násárẹ́tì má jẹ́ òye. Dúró nínú ìgbàgbọ́ rẹ. Ẹ wo Jóòbù nínú ìwé Jóòbù. Ìyàwó ẹ̀ gangan ẹni tó tún súnmọ́ tó yẹ kó máa tú kó máa bá sọ̀rọ̀ tútù. Ó gan. Ṣùgbọ́n kí ló gbẹ̀yìn Jóòbù? Ire ni ayọ̀ ni. Mo gbàdúrà lórúkọ Jésù. Gbogbo tẹ́yìn náà ń là kọjá lọ́wọ́lọ́wọ́ báyìí. Ayọ̀ ló máa jẹ́. Ire ló máa já sí fún yín. Gbogbo bí táyé ti ń gàn yín lẹ́yìn ìpàdé yìí lágbára Ọlọ́run. Ire ló máa já sí. Àánú Ọlọ́run á fọhùn fún yín. Nítorí náà mo fẹ́ ká ní ìgbàgbọ́ tó gbóná. Ìgbàgbọ́ gidi nínú Kristì. Ìgbàgbọ́ tí ò lè yẹ. Ẹ má ẹ jẹ́ ká ní nínú Ọlọ́run. Ọlọ́run kì í jẹ́ èèyàn gbé láti Genesis to Revelation. Ẹ lọ wò ó dáadáa. Àwọn ìlàkọjá yìí tá ń là kọjá yìí fún ògo ọjọ́ iwájú ni. Ọlọ́run ló fi ìrànràn Jósẹ́fù. Ṣùgbọ́n ẹ wo àwọn ìlàkọjá kó làkọjá. Bóyá yín tí wọn náà ń là kọjá ń sìn. Ó mú ẹ lọ sí ibìrì ayọ̀ ẹni. Mo gbàdúrà lórúkọ Jésù. Gbogbo àwọn side attraction yìí, gbogbo àwọn orí bó ṣe rí, ẹni tó wọ́n fi ọkùnrin yẹn ṣe yẹ̀yẹ́. Gbogbo bí táyé ti ń fi ṣe yẹ̀yẹ́, ògo ló máa já sí. Láàárọ̀ ìlágbára lógo ló máa já sí. Wọ́n ń fi ọkùnrin yẹn ṣe yẹ̀yẹ́. Wọ́n fi ń ṣe yẹ̀yẹ́. Ẹ wo ibi tó já sí fún. Bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ tiẹ̀ náà máa ní. Ẹrú ẹ̀rí náà lọ̀rọ̀ tiẹ̀ náà máa já sí. Nítorí náà, ẹ jẹ́ ká ní ìgbàgbọ́. Tó jinlẹ̀ nínú Ọlọ́run tó tọ́ tí a ń sìn yìí lágbára Ọlọ́run gbogbo tí Ọlọ́run ètò tí Ọlọ́run ní fàyè wa ara ìdí tá a fi wá sáyé gangan lágbára náà yóò wá sí ìmúṣẹ. Ohunkóhun ò ní yí ìdànù. Ohunkóhun náà ni wípé kò dúró. Ohunkóhun ni ó ní àwọn tó dúró dolúwa wọn tún agbára wọn. Jẹ́ kí àwọn orin tá a máa ń kọ àwọn orin yìí àti ọ̀rọ̀ Ọlọ́run kò gbé ẹ̀rọ lábẹ́ bó ti wù kó le tó. Dúró má padà má wẹ̀yìn. Ọlọ́run rí gbogbo ẹ̀ ìyanu ló máa já sí fún ẹ lágbára Ọlọ́run lórúkọ ti bàbá àti ti ọmọ àti ti ẹ̀yin náà.

0: Ah, ẹjẹ́ kí n kọ́kọ́ ṣe báyìí, màmá. Ah, a ti ẹ̀ láàárọ̀ akọ́kọ́ kú oríire àwọn ọmọ tí Ọlọ́run dá padà yìí.
1: Oríire ńlá ni.
0: Mo rò pé gbogbo àsìkò yìí ni iṣẹ́ ti ń lọ takuntakun ní Ministry of Education. Ìbéèrè mi wá nìyí, màmá. Lórí bí gbogbo nǹkan ṣe dé dúró yìí. Ẹ mọ̀ pé bí gbogbo ẹ ṣe rí àwọn akẹ́kọ̀ọ́ mi àti àwọn tó jẹ́ òbí gan ẹrú ti wà ìpayà ti wà pé ṣé táwọn bá tún lọ léèwé báyìí táwọn kan tún ní wá báyìí ṣé kinní kan tún ní wá báyìí àmọ́ ó fẹ́ kẹ́ bá mi sọ nǹkan kan lórí ọ̀rọ̀ bí a bí ìmọ̀ràn àbí ìgbésẹ̀ tí Ministry of Education ti ń gbé lórí àwọn ìgbésẹ̀ tí irú ìṣẹ̀lẹ̀ báyìí tí ò fi ní ṣẹlẹ̀ mọ́.
1: Atọ́kùn ẹ ṣe gan ni. Àkókò ẹ̀rí lélẹ̀ jẹ́ àkọ́kọ́ dúpẹ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó gbọ́ igbe àwọn àyànfẹ́ tó dáhùn sí gbé wa àti ẹ̀bẹ̀ wa lórí àwọn ọmọ yẹn. Ọlọ́run ṣe o, a dúpẹ́. A dẹ̀ fàkókò ìrántí gbogbo àwọn tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Mo gbàdúrà fáwọn èèyàn wọn. Ọlọ́run á tù wọ́n nínú. Ọlọ́run á tù wọ́n nínú. Àní ríru ẹ̀mọ́ lágbára Ọlọ́run. So a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ṣe ìyanu yìí. Ṣé ẹ mọ̀ tí èèyàn bá ra àwọn ìrírí kan tó bá lè rí pé èèyàn tó máa ń lọ tún ara mú ni. Àwọn ìjọba wa ti dìde gan sí gbogbo skul báyìí. Àwọn agbófinró gidi wọn ti kó sí gbogbo àwọn iléèwé tó fi jẹ́ pé irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ò lè ṣẹlẹ̀. Oríṣiríṣi àwọn ètò náà ti ṣe ọ̀ràn mi sí omi ìlè máa sọ lórí ẹ̀ tó jẹ́ pé Ọlọ́run ò ní járíró ẹ̀mọ̀. Ṣùgbọ́n wọ́n ti gbìyànjú gan lórí ẹ̀ tó fi jẹ́ pé gbogbo ohun tó lè dènà gbogbo orú nǹkan bẹ́yìn tí ò fi ní ṣẹlẹ̀ mọ́ níjọba ti ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. And mo fẹ́ wá bá àwọn òbí sọ̀rọ̀ o. Ọlọ́run á ràn wà lọ́wọ́. Àwọn ọmọ yẹn gbogbo wọn ni ó yàn ni ó yanjú á sì jèrè wọn. Ṣé rí ẹ má jẹ́ ká jẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ bomi tútù sí wa lọ́kàn. Mo fẹ́ kó dá yín lójú pé irú ò ní ṣẹlẹ̀ mọ́. Àwọn ọmọ wọ̀nyí ẹ̀kọ́ náà ni èèyàn fi ń di ńlá lórí ẹ̀ láyé. Ẹ má dè wọ́n sílé nítorí ohun tó ṣẹlẹ̀. Ẹ fi wọ́n sílẹ̀ jọ máa lọ skul wọn. Ẹrù ló ń bà wá o torí kò sẹ́rù kankan mọ́. Ọwọ́ Ọlọ́run la wà Ọlọ́run ò dẹ̀ ní fi wá sílẹ̀. Ojoojúmọ́ náà là ń gbàdúrà. Ẹ jẹ́ ká ní ìgbàgbọ́ nínú Ọlọ́run tá à ń sìn pé a ní gbogbo ibi táwọn ọmọ yẹn bá wà àbọ̀ náà dájú lórí wọn. Ẹ̀jẹ̀ Jésù àbò wọ́n mọ́lẹ̀. Torí náà mo fẹ́ bá àwọn aráalé gbogbo àwọn òbí sọ̀rọ̀. Àwọn ọmọ wa ẹ̀jẹ̀ kan máa lọ sí skul o. Kò sí wàhálà kankan mọ́ o. Ìjọba ti ṣètò tó tọ́ tó dára gan tó fi jẹ́ pé irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́. Nítorí náà àwọn ọmọ tí ò bá ti padà sí skul báyìí ẹ̀jẹ̀ kí ẹ kó wọn padà sí skul. Kò sí wàhálà mọ́. Ọlọ́run wà lórí ìtẹ́ fún wa. Yóò dáàbò bá àwọn ọmọ yẹn fún wa. A ní fojú sunkún ọmọ. A ní dààmú lórí ọmọ. Gbogbo wọn ló máa yànnà máa yọdún tí wọ́n tán lè máa kẹ́ wa dọ́jọ́ alẹ́. Ohun tó lè tó ara nǹkan tí ó lè mú kí ó rí bẹ́ẹ̀ fún wa náà ni pé ká fáwọn ọmọ ìlẹ́kọ̀ọ́ tó yẹ kóró. Inú ẹ̀ náà ni pé ẹ má jẹ́ kẹ́rù bá wa ẹ̀jẹ̀ kan máa lọ skul. Kò sí wàhálà mọ́. Ọlọ́run ti dá wa lóhùn. Ayọ̀ ni ó sì máa já sí fún wa lágbára Ọlọ́run.
0: Ẹ ṣeun ma.
2: Ìpìlẹ̀ ẹ mọ́ yìí kúrò Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.
3: Òun ti pẹ́ o Ọlọ́run o.
4: Òun ti pẹ́ tí mo ti mọ̀ Ọlọ́run mi ju gbogbo ayé lọ.
0: Rabies Olódùmarè.

Ẹ̀ka san àsìkò ìsinmi lónìí àkójọpọ̀ ìròyìn àgbáyé la mú afọ yín láti ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM eléyìí tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Olúyọ̀lé Estate nílẹ̀ Ìbàdàn Adédàmọ́lá Olóyèdè lóníròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà.

Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà gbé ìgbésẹ̀ láti ṣàmúlò àwọn ìdánimọ̀ orí ẹ̀rọ ayélujára lórí ohun tó ní ṣe pẹ̀lú ètò ìlera àti àwọn nǹkan mìíràn. Shetima fi ìlú Abuja sílẹ̀ láti lọ kópa níbi ìpàgọ́ àjọ ECOWA nílẹ̀ Sierra Leone. Orílẹ̀-èdè Nàìjíríà tó ti Ghana ni a pé wọ́n ti ń gbójú agan sókè sílẹ̀ South Africa lórí àwọn ìṣẹ̀lẹ̀ ìkọlù tó ń wáyé níbẹ̀. Ilẹ̀ Amẹ́ríkà àti Iran ni a pé wọ́n gbójú agan síra wọn lẹ́yìn tí àwọn ọmọ ológun ilẹ̀ Amẹ́ríkà méjì gbẹ̀mí mì ní Jordan. Nínú ìròyìn, eré ìdárayá ikọ̀ orílẹ̀-èdè Spain òní ọmọ kojú ilẹ̀ Argentina nínú àṣekágbá ìdíje FIFA eléyìí tí a pè ń lọ lọ́wọ́. Ní báyìí, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló ṣetán àti ṣe àmúlò àwọn ètò ìdánimọ̀ orí ẹ̀rọ ayélujára ṣẹ́ka ètò ìlera pẹ̀lú bí wọ́n ti ṣe ń ṣe àwọn àtúnṣe kọ̀ọ̀kan pẹ̀lú àwọn ètò tí wọ́n pín wọn pí amọ̀ rẹ̀ kalẹ̀ eléyìí tí ó sì láǹfààní àti kan ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ètò tuntun yìí hùn ni pé wọ́n ṣe àgbékalẹ̀ níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ níbi ìpàdé tó wáyé láti ẹni tí í ṣe alákòóso fọ́rọ̀ ètò ìlera ọ̀jọ̀gbọ́n Muhammad Alipati àti ọ̀gá àgbà fún àjọ NIMC onímọ̀rọ̀ Abisoye Kuka Odoshote lẹ́yìn tí wọ́n ṣe àgbékalẹ̀ àwọn àǹfààní tí ètò náà yóò láǹfààní àti mú wá eléyìí tí àjọ NIMC sì bẹ̀rẹ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú òfin ọdún 2025 tó ṣe ìdásílẹ̀ wọn. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìpàtí náà, Pati ṣàkàwé ètò òfin tuntun náà gẹ́gẹ́ bí àwọn àgbésẹ̀ àti ìlànà tuntun eléyìí tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ láti pèsè àwọn àlàkalẹ̀ ètò òfin eléyìí tí ó ṣètò ìdáàbòbò àti ìpèsè àwọn nǹkan tó tọ́ àti eléyìí tó yẹ lábẹ́ ètò ìṣèjọba ààrẹ Bola Tinubu pẹ̀lú ètò ìrètí ọ̀tun. Gẹ́gẹ́ bó ti ṣe sọ, ṣíṣe àgbékalẹ̀ àwọn nǹkan wọ̀nyí ṣẹ́ka ètò ìlera kò ní pé yóò fi òpin sí àwọn àlàfo tó ní ṣe pẹ̀lú ìdámọ̀ àwọn tí wọ́n jẹ́ aláìsàn tó ti ìgbélárugẹ ìtọ́jú àwọn tó jẹ́ aláìsàn lórílẹ̀-èdè Nàìjíríà nípasẹ̀ àmúlò ẹ̀rọ ayélujára. Igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Kashim Shettia lónìí ni yọ pé yóò mọ kúrò lórílẹ̀-èdè wa Nàìjíríà lẹ́ àti lọ rèé ṣojú ààrẹ Bola Tinubu níbi ìpàdé àjọ ECOWAS eléyìí ti ṣe lẹ́ẹ̀kọkàn-dín-ní-àádọ́rin irú rẹ̀ eléyìí tí wọ́n pín wọ́n ṣe nílẹ̀ Freetown lórílẹ̀-èdè Sierra Leone. Èyí ló jẹ́ jáde nínú àtẹ̀jáde kan tó wá látọ̀rọ̀ ti ṣe olùbádámọ̀ràn pàtàkì sí iléeṣẹ́ ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn àti ìbáraẹnisọ̀rọ̀ sí ọ́fíìsì igbákejì ààrẹ orílẹ̀-èdè Stanley Nwokocha. Nínú àtẹ̀jáde náà, Shettima ni ó darapọ̀ mọ́ àwọn aṣáájú lábẹ́ ètò ìṣèlú àti okòwò láti orílẹ̀-èdè àwọn apá ìwọ̀-oòrùn ilẹ̀ adúláwọ̀ àti àwọn ipò míì eléyìí tí wọn yóò sì mọ ṣe ètò ìpàdé náà ní gbọ̀ngàn ńlá ti Julius Maada Bell nílẹ̀ Freetown. Ìpàdé ọ̀nà ìrètí wà pé yóò mọ gbájúmọ́ àwọn nǹkan tó ṣe kókó ṣe pàtàkì nínú ètò mímọ ṣe ètò ìlànà àtúnṣe àwọn nǹkan àti ìfìdímúlẹ̀ ìfarajìn àwọn adarí tí wọn kórajọpọ̀ fẹ́tọ̀ àlàáfíà ìṣèjọba àwa-arawa ìdàgbàsókè ètò ọrọ̀ ajé àti àwọ àwùjọ wa fún ìtẹ̀sọ̀wọ̀ iwájú. Ìkẹ́pọ̀wọlé lórílẹ̀-èdè Nàìjíríà ni a pé ó gbẹnu sókè lọ síbi ìdálọ́nà 200 lóṣù kẹfà ọdún 2026 bó tilẹ̀ jẹ́ ó pé ìpèsè epo lábẹ́lé ìyún epo pẹtiró òní pé wọn ni ó sọ̀kalẹ̀ wá síbi 22% gẹ́gẹ́ bí àkọ́jáde àjọ NMDPRA eléyìí tán fi síta. Àkọ́jáde NMDPRA fóṣù kẹfà ọdún 2026 tí ó jáde sọ́dọ̀ àwọn oníròyìn lánàá òun ló ṣàfihàn ó pé iye àwọn epo tí wọ́n pín wọn ni wọ́n ṣàmúlò lójúmọ́ òun ló gbẹnu sókè láti bí 1,600,000 lóṣù karùn-ún lọ sí 2,800,000 lóṣù kẹfà ọdún tàwáyé. Wọ́n pe 2,000,000 tó lé lórí rẹ̀ eléyìí tó jẹ́ eléyìí tí wọ́n lò lójoojúmọ́ òun ló ṣe àfihàn ìdá 206 pẹ̀lú pẹ́sẹpẹ́sẹ 8 eléyìí tó débá eléyìí tó mú gòkè lóṣooṣù. Ìdàgbàsókè yìí òun ló sì ní ṣe pẹ̀lú àwọn àyípadà kan eléyìí tó ní ṣe pẹ̀lú àwọn àkọọ́lẹ̀ tán ti ní ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ́ ọdún tá a wà yìí níbi tí wọ́n ti pe epo tí wọ́n pín wọ́n fọ̀ lábẹ́lé ilẹ̀ yìí òun yẹn jẹ́ ohun tí wọ́n pín wọ́n ṣàmúlò jùlọ gẹ́gẹ́ bí àkọ́jáde ìròyìn náà. Orílẹ̀-èdè Nàìjíríà tilẹ̀ Ghana ni a ti bẹ̀rẹ̀ àdéhùn eléyìí tó ní ṣe pẹ̀lú àjọṣepọ̀ tako àwọn ìgbésẹ̀ tí wọ́n pín wáyé nílẹ̀ South Africa lórí bí wọ́n ti ṣe ń ṣe àwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ lọ́nà tí kò tọ́ àtìlẹ́yìn tí kò yẹ. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí wọ́n fi síta nínú àtẹ̀jáde tó wáyé nílùú Àbújá látọ̀rọ̀ alukoro fẹ́ẹ̀ka tó ní sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè
iyan o ke mebi ebi nfa won pe awon ajoso ati adehun to waye laarin ti se minister foro ile okere nile yi iyan ambassador Shola enikan olaye ati minister foro ile okere nile Ghana Samuel Ablakwa awon orilede mejeji fenuko lori awon kan to ni se igbese eleyi to ni se pelu ki a ma wa koto tako awon mo orilede la adulawo eleyi to je akegbe won oni pe o tako afojusun apapo eleyi ti a pe won ni se pelu ile adulawo gege bi agbegbe kan lorilede agbaye minister on e pe ipade won on lo lo ni ifekegbekebe pelu ipade kan eleyi tun lo lowo to je ti ajo ECOWAS ti se laarin odun eleyi ti a pe won se laarin ojo keji la osu keje si ojo kokan de ni ogun osu keje nile Freetown lorilede Sierra Leone ile ise omo ologun ile America ti salaye pe orilede America oni pe won ti siso ikolu le awon agbegbe kan ni ile Iran lori awon kan to ni se pelu ikolu tun waye pelu bi won ti se ikolu onla le ana ti sojo abameta nigba ti won foju sun awon agbegbe kokan ibi ti won tin seto idabobo kan loju ofurufu won ile ise omo ologun ile America salaye pe omo ologun na ni pe won se ikolu na pelu aseyori pelu ipa awon omo ile ologun to je ti orilede ohun nigba ti ile ise iroyin nile Iran je ko di mimo pe agbegbe ile Highland ohun oni pe won ni ati se ikolu nitosi oju ona ori omi Strait of Hormuz ajo tun seto awon eto ikolu na ona salaye pe awon foju sun awon ile ise omo ologun to je ti ile Iran yan IRGC eleyi ti pe won ni won lowo ninu ikolu to pa awon omo ologun ile America meji ni ile Jordan lojo ese Friday nibi ti pe won ni awon mi won ni pe won wa lasiko ta wa ye gege bi iroyin ti se gbe jade won pe ni ifesi si awon ikolu na ile ise omo ologun ile Iran na ti salaye pe awon na seto ikolu si awon ibubo ameji ototo to je ti ile America ni ile Kuwait ti won si je ko di mimo pe awon ti n seto awon ikolu lati bi ojo bi melo kan ti igun mejeji sin na ka lebu si ara won lori awon ikolu to waye si awon kan maye derun ninu iroyin ikolu si orilede iwo orilede won pe ikolu latare bi ile Ukraine eleyi ti pe won ni an se lana ni pe won ni ogunle sawon agbegbe kokan to je bi awon iko nkan se nile Moscow ati agbegbe kan ti pe ni Pambov eleyi ti pe o se okupa eyan mejo ti awon mi si fara sese yana yana nibi ti isele na ti sele fun opo wakati ile Kyiv ni an soro lati bi nkan bi osu bi melo kan ni ti n gbe igbese ikolu lori awon agbegbe to je ti ile Russia ti won si n da omi alaafia ati lasigbo sile lawon agbegbe kan eleyi ti pe won ni o je ibi tawon omo ile Russia gangan gbe lawon agbegbe ohun ipolongo eleyi ti ile Kyiv o pe ni awon eto ifiyajeni olojo pipe oni pe won ni won fi so awon ibi to je ibi ipo ile Russia eleyi ti pe o si bere si ni mu ki lasigbo mo lanfani ati bele lorilede ohun to je orilede ti pe won ti wa lara won ti n pese ipo julo lorilede agbaye ninu iroyin ere idaraya bi awon iko bi mejidini adota ti se bere idije ifeye agbaye odun 2026 o ti han gede npe bayi o pe ile Spain ati ile Argentina oni won pe won mo wa ko ni ipele asekagba loni ode ye ipele asekagba na ni ape o se ni o mo waye bi orilede Spain bi ape won ni ati se fi ami bi won ti se jawe olubori mo ile France lo pelu ami ayo si odo ninu abala to kangun si asekagba ti Argentina na si fi yaje ile England pelu ami ayo meji si eyo kan ọpẹ agbábọọlù la roger ni ọmọ kwakọ pẹlú lionel messi àti la ablexite lónìí ní pápá ìṣeré ti metlife níbi tí orílẹ̀-èdè spain yóò ti máa gbìyànjú láti gba ife ẹ̀yẹ orílẹ̀-èdè àgbáyé náà láti ọdún 2010 nígbà tí argentina náà sì ń gbìyànjú láti jẹ orílẹ̀-èdè àkọ́kọ́ tí ó láǹfààní àti gba ife ẹ̀yẹ náà ní sísẹ̀ntẹ̀lé lẹ́yìn tí brazil ti gbà látọdún 1962 Akojọpọ iroyin agbaye fun ti ọsan toni ko ni ju bayi lo ṣugbọn ki a to ma lo e je ki a boju awọn koko to wa ninu iroyin naa
nínú ìròyìn ọ̀la ti máa fún yín pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló ti ń ṣe ìgbésẹ̀ láti ṣe ètò àmúlò àwọn ẹ̀rọ ìdánimọ̀ ilé tó jẹ́ ti ayélujára sí ẹ̀ka ètò ìlera láti lè ṣe àwọn ìgbésẹ̀ ìgbélárugẹ láàgbọn ètò ìlera lórílẹ̀-èdè yìí. Igbákejì Ààrẹ Kashim Shettima lónìí ni ó kúrò ní ìlú Abuja lọ sojú Ààrẹ Bola Tinubu níbi ìpàgọ́ àwọn tó jẹ́ adarí orílẹ̀-èdè pàápàá jùlọ ládùn ètò okòwò àti ìṣèlú nílẹ̀ Freetown ní orílẹ̀-èdè Sierra Leone. Bákan náà nílẹ̀ Nàìjíríà tó léde Ghana ti fẹnu kò láti fi ọwọ́ sowọ́pọ̀ tako ìgbésẹ̀ tó ń wáyé nílẹ̀ South Africa lórí mímọ ṣe àwọn ìwà tí ò tó àti léyìí tí ò yẹ sáwọn ọmọ orílẹ̀-èdè Adúláwọ̀. Bákan náà làwọn afòyín pé iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ Amẹ́ríkà ti ṣàlàyé pé orílẹ̀-èdè ilẹ̀ Amẹ́ríkà ló ti ṣe àwọn oríṣiríṣi ìkọlù eléyìí tó wá látojú òfurufú sí ilẹ̀ Iran ní ìkọjú Àbámẹ́ta Sátidé àná lẹ́yìn tí a pé wọ́n fojú sọ àwọn nǹkan kan tó ní ṣe pẹ̀lú àwọn nǹkan amáyédẹrùn àti ibi ètò ìdáàbòbò ojú òfurufú ilẹ̀ náà. Nínú ìròyìn eré ìdárayá bí àwọn agbábọ́ọ̀lù àti àwọn ikọ̀ láti orílẹ̀-èdè bíi 58 ti bẹ̀rẹ̀ ìdíje ìfẹ̀yẹ àgbáyé ọdún 2026 lónìí wọn ni àṣekágbá ìdíje ọ̀hún yóò máa wáyé láàrin orílẹ̀-èdè Spain àti Argentina ní pápá ìṣeré ti MetLife. Èyí lópin ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní àkójọpọ̀ àti àtúntò ìròyìn ọlọ́wọ́ alátọwọ́ Kúnlé Olówó. Ẹ má gbàgbé wípé ẹ lè darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára wa gbogbo pẹ̀lú @WellsRadio893 nígbà tí ẹ lè fẹ́ràn tẹ́ ọ sì tẹ̀lé wa lójú òpó ayélujára Facebook wa pẹ̀lú @WellsRadio893FM fanpage. Bákan náà lè gbọ́ àsọwọ́ iwájú sí lójú ìpọ́nà ti àgbáyé ti www.wellsradio893.com nígbà tí ẹ lè pe tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sínú yàrá ìkóròyìn jọ ìkànnì kọ̀ǹga gbọ́mọgbẹ́ lórí ẹ̀rọ 0916893 2000 fáwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó bá ṣojú ẹni. Adédàmọ́lá Olóyèdè ló mú ìròyìn náà wá sí ti ìgbọ̀n yín. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì kọ̀ǹga gbọ́mọgbẹ́ Wells Radio 89.3 FM. Ọlọ́run yóò bùkún fún yín ọ̀pọ̀ ìsinmi láòṣe.

0: ẹgbọ́n náà mo mẹ́nì kan èyí tó jẹ́ wípé ó dá ohun gbogbo ṣùgbọ́n kì í lo ohun gbogbo.
1: Ìwọ̀n bá ń fọlọ́ pẹ́, ṣe mọ̀ pé mi ló yẹ kí n fọ́ kọjọ́. Ìwọ̀n bá mi ká.
0: Ó dá gbogbo oúnjẹ, ṣùgbọ́n kì í ṣun gbogbo oúnjẹ lóúnjẹ.
1: Ṣé ẹ mọ̀ pé mi ló yẹ kí n kọ́kọ́ gbé bá ọpẹ́? Ẹ wá wò lè bàbá.
0: Nítorí pé ó lọ ṣẹ̀dá gbogbo ewébẹ̀ gẹ́gẹ́ bẹ́ ẹ ṣe mọ̀ bẹ́ẹ̀ dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ sì ní bẹ́ẹ̀ kọ̀ ẹ lè bi digi dáhùn léèrè nítorí pé àwọn ló mọ̀ nípa àgbẹ̀ dáradára ọmọ ọlọ́jọ́ ìbí àbí bàbá ọlọ́jọ́ ìbí ni ká sọ ni digi dáhùn ó lọ ṣẹ̀dá ewé digi dáhùn kọ́ o ẹni ọ̀hún nípasẹ̀ gbogbo ewé fún náà ló jẹ́ gbọ́mọ oúnjẹ wá sórí tábìlì wa nítorí pé kò sí irúgbìn bẹ́ẹ̀ sì ni kò sí oúnjẹ tó lè jáde bí kò ṣe nípasẹ̀ ewé ó dá ṣẹ̀dá ewé bẹ́ẹ̀ mọ oúnjẹ wá fún wa ṣùgbọ́n kò wúlò fún nítorí pé kò ṣe é nítorí ti ara rẹ̀ ṣùgbọ́n ohun tó jẹ́ pé òun gangan fúnra rẹ̀ ń béèrè lọ́wọ́ èmi àti ìwọ òun fúnra rẹ̀ kò lè ṣe fún ara rẹ̀ ẹ jù wá mọ̀ yí pé àdìtú náà lélẹ́yìí ó wá kó àwọn tó jẹ́ pé wọ́n mọ̀ọ́rẹ́ bàbá yìí tó jẹ́ pé wọ́n lè fún lóhun.

0: o seun to je pe o fura re go nilo o si fun awa
1: abẹ o mi so pe pelu mi
0: ṣugbọn ohun to je pe o fura re nilo o wa lowo wa
1: emi ti won ti so pe ko le je nkan kan emi ti won so pe ko le
0: ope lo nbere lowo wa Oba mi oke, aseda meda, alagbara nla, Olorun aditu, oba to je pon di be sinu na lo ntu. Bo se nseun lo ye. Ba se nka ojo tan ka iseju. O na ni. To ba wo, o le so pe karika. To ba wo, o le so pe kamarika. O lo seda okoko, be sinu na lo seda imole. O lo da osan be sinu na lo da oro. Iye yepe ile un na lo mo o sani kan tu ye pe o mo awon kan wa di re titi iyen orisun mi okun be si ni won mo ide orisun mi okun won wa de orisun omi osa be si ni won ori de omi osa sopo nikan na lo mo di re opo to gbe aye ro o nikan na lo mo o sani tu ye pe o mo ola la ogo ati iyin ni foruko re iwo to je pe osun to je pe iwo go nilo re sugbon to je pe iwo nilo o nbe lowo wa o na ni ope oba mi oke ogo eyan ti ola lo ye foruko re titi lai lai lo ma gba eyan ti ope lenu mi eku ile nibi gbogbo bi te tin tin gbo mi ejo e ba n pe awon olope yen ni kan sumo to si awon to je pe won mo riri ore oba oke e ba n pe won si to si e gbe akoko tun ti to ọpẹ tó jẹ pé kò ní ọrẹ nínú ẹ mọ yìí pé ọpọlọpọ a máa retí àkókò retí àkókò tí wọn máa ń jó tí wọn máa ń dúpẹ kò náà lé wípé a gbúdọ̀ mówó lọ́wọ́ gẹ́gẹ́ bí owó ọrẹ ṣùgbọ́n yóò lówó ọrẹ nínú àwọn kìkì dá ọpẹ náà ni ètò èmi lọlọpẹ òun náà léléyìí tá a ti ń fi ọpẹ fún ọba mi òkè ohun tó jẹ pé kò lè ṣe fún ara rẹ ṣùgbọn tó ń fẹ ká àwa ó ṣe fún òun lórúkọ ọlọrun ọba òun náà ni mò ń kí n pẹ káàbọ sórí ètò ọhún ní ìkànnì wa west radio 89.3 FM yìí tó kalẹ̀ sí pópónà láàfin olúyọ̀lé èsìtì ní ìlú ìbàdàn ìkànnì agbọ́nmágbẹ́ ìkànnì ìdílé àkọ́kọ́ káàfàtà ẹ ti mọ̀ yìí pé tí agogo mẹ́rin tó bá ti ń ro togo títí dagogo márùn-ún lẹ́fi ń dúpẹ́ lórí ètò yìí lórúkọ àwọn aláṣẹ lórúkọ àwọn lọ́gàlọ́gà ní ìkànnì tá a wà yìí lórúkọ màmá olóríire màmá ìránṣẹ́ ọlọ́run aláàyè ètò fi ọ̀pá iṣẹ́ ìránṣẹ́ lé lọ́wọ́ evangelist Mrs. Lillian Bademosi màmá ọ̀pá iṣẹ́ ìránṣẹ́ ò ní dá lọ́wọ́ yín lágbára ọlọ́run lórúkọ ọ̀gá àgbà ní ìkànnì tá a wà yìí ayọ̀ emmanuel ojo lórúkọ lóòtú ètò yìí adédàmọ́ láwọn bàbá olómi iye lórúkọ lọ ọ̀bọ́ tí ni èmi ní titi ọ̀sán yìí tó tún jẹ́ engineer kẹ́lì máa gbójú wò mí samuel adélèrè èyí tẹ̀wọ̀n tún san adélèrè orúkọ mi ò yí padà ó pastor sunday afọlábí yín náà rí èyí tẹ̀wọ̀n sí èmi lọ́lọ́pẹ́ tèmi táyọ̀ adéwùmí àjọ wà nínú okolo yìí náà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ wípé abala méjì ló kalẹ̀ sílẹ̀ sórí ètò èmi lọ́lọ́pẹ́ abala ta ni ọlọ́pẹ́ òun náà ni abala àkọ́kọ́ àwọn tó bá lè fọwọ́ sọ̀yà wípé ọlọ́pẹ́ ni àwọn náà àmọ́ náà lọ́lọ́pẹ́ yálà ẹ̀yìn wà ń lé ni àbí ẹ̀yìn kọ̀ọ̀kan tó yẹ pé máa láǹfààní láti fara wọn ní orí ètò yìí gẹ́gẹ́ bí àlejò wa tá a gbà lálejò ní ìjẹ́jọ́ abomide sànmi èyí tẹ̀mọ̀ sí sànmi sars ẹ̀yin náà tó jẹ́ pé ọ̀rọ̀ yín já sí ọpẹ́ ẹ̀yin náà lọ́lọ́pẹ́ yálà lórí ọjọ́ ìbí ni tàbí ẹ̀yin náà wedding anniversary ni church anniversary ni ẹ̀yin náà joyè ni àbí ìlàkọjá kan sí ìkejì tó yẹ pé ó já sí ọpẹ́.

gẹ́gẹ́ bí màmá mi dáradára ni bọ́ ṣe ṣàlẹ́ǹjì wa ní ìjẹ́jọ́. Wọ́n ní ká fi àkókò ọpẹ́ yẹn sílẹ̀ dáradára ká lè mọ pẹ́ dá. Màmá bọ́ sẹ̀dé láti àpáta. Ṣé lá máa jó a ò ní mọ ìbànújẹ́? Abala kejì lórí ètò náà ni abala ọ̀rọ̀ àṣẹ. Abala tí àṣẹ ti ń jáde tó dẹ̀ ń di ẹ̀rí fún oníkò jìpọ̀. Abala ìwà fún gbogbo àwọn ikọ̀ àti ìrójú ọlọ́run láti sọ̀rọ̀ àṣẹ sínú ayé oníkò jìpọ̀. Abala iná wà fún gbogbo ẹ̀yin ikọ̀ àti ìrójú ọlọ́run. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ wípé nǹkan lẹ́lẹ̀ fi san oore fún àwọn ìránṣẹ́ ọlọ́run. À ń gbádùn yín gẹ́gẹ́ bẹ́ẹ̀yìn náà ṣe ń gbádùn wa lórí afẹ́fẹ́ yìí. Òun náà lọ́pọ̀lọpọ̀ máa ń sọ fún àwọn ìránṣẹ́ ọlọ́run. Mo ń gbádùn ìránṣẹ́ ọlọ́run yẹn. Mo ń gbádùn bàbá yẹn. Mo ń gbádùn màmá yẹn. Ẹ̀yin náà oore ọ̀fẹ́ tó yẹ pé Ọlọ́run fi fún wọn yẹn, ẹ̀jẹ̀ kan lò ó fún gbogbo ènìyàn. Ẹ̀yin nìkan kọ́ ló wà fún. Ẹ̀yin lè já agbátẹrù fún wọn. Màmá nínú Olúwa, bàbá nínú Olúwa. Ẹ lè sọ pé ó yá ẹ̀yin náà, ògo yín kì í ṣe kọ̀rọ̀. Ẹ mọ̀ bí àwọn ikọ̀ àti ìrújú Ọlọ́run wọ̀nyí bí Ọlọ́run ṣe ń lò wọ́n fún yín láti gbé ògo yín já gbangba. Bí Ọlọ́run ṣe ń lò wọ́n fún yín láti pé kí ọ̀rọ̀ yín náà dayọ̀. Ẹ̀yin náà ẹ gbé wọn lárugẹ. Ẹ lè ṣe méjì mẹ́ta. Ẹ lè jẹ́ ìdílé. Ẹ lè ṣe kíni. Ẹ lè gbé wọn náà pé bàbá màmá nínú Olúwa ó wù wá kẹ́yìn náà lọ sórí afẹ́fẹ́ káwọn èèyàn náà kò ń gbó yín jákè jádò gẹ́gẹ́ bẹ́ ṣe mọ ìkànnì yìí. Ajálé bẹ́ẹ̀ sì ni ajakọ̀. Àbí ẹ̀yin náà jẹ́ ikọ̀ àti ìrújú Ọlọ́run. Bóyá ẹ fẹ́ ṣe ìsọjí ìta gbangba ni àbí ti inú ilé ìjọsìn. Ẹ̀yin náà lè lo àǹfààní yẹn bóyá ìṣẹ́jú márùn-ún ni, ìṣẹ́jú mẹ́wàá, ọgbọ̀n ìṣẹ́jú wípé kẹ fẹ́ fara wọn life and direct. Kẹ wá ṣàlàyé bí ìsọjí náà ó ṣe lọ ìyẹn fún ìpolówó. Kẹ fi polówó kẹ́dẹ̀ báwọn èèyàn sọ̀rọ̀ Ọlọ́run. Ẹ mọ̀ yìí pé irú àkókò tá a wà yìí ẹ̀yin náà mọ̀ bí gbogbo rẹ̀ ṣe dà. Àwọn èèyàn nílò ọ̀rọ̀ Ọlọ́run. Wọ́n nílò ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jáde sí gbangba. Ẹ báwọn èèyàn sọ̀rọ̀ Ọlọ́run kì í ṣe inú ilé ìjọsìn nìkan. Ẹ wá wò wípé ẹ̀yin náà fẹ́ polówó ọjà yín. Ẹ wá wò pé àbí kò kàn tí a sàǹfààní ni. Àǹfààní náà wà fún ẹ̀yin náà láti polówó ọjà yín. Lórí ètò yìí. Àǹfààní ìkẹta náà òun náà ni wípé ẹ̀yin náà jẹ́ mọ̀ wípé ẹ lè dun àwọn kan nínú. Yálà ẹ lè sọ pé kán má dárúkọ yín. Àwọn bẹ́ẹ̀ wọ́n tara yín dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀yin náà lè ní ẹ̀bùn kan sí ìkejì. Ẹ lè máa ṣọjọ́ ìbí. Ẹ lè wá wòye pé ohun yìí ẹ fẹ́ fi gbé ọjọ́ ìbí yín lárugẹ. Àbí ẹ fẹ́ fi gbé ọjọ́ ìbí ìyá àbí bàbá ẹ fẹ́ fi gbé lárugẹ. Pé ẹ fẹ́ káwọn èèyàn kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run látara yín. Bóyá ẹ lè kàn sí ìkànnì wa West Radio 89.3 FM èyí tó kalẹ̀ sí Pópónà Láàfin Olúyọ̀lẹ̀ State ní ìlú Ìbàdàn tá a wà yìí. Ẹ ṣàṣọ pé orí ètò èmi lọ́lọ́pẹ́. Ẹ mọ̀ pé ó dùn ún pé èmi lọ́lọ́pẹ́. Àbí kẹ́pẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi lẹ́yìn ètò 08038072357. Ó náà ni WhatsApp nọmbà mi. Ó yá ẹ já gbéra sọ ká kọjá lọ sí abala àkọ́kọ́ lórí ètò èmi lọ́lọ́pẹ́ tí ń ṣe abala ta lọ́lọ́pẹ́. Kí ló ń ta fẹ́ mú wá lénìí? Mo fẹ́ tọ̀yìn wá gẹ́gẹ́ bí ajínyìn rere. Mo fẹ́ tọ̀yìn wá gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn. Gẹ́gẹ́ bí ohun tó yẹ pé Ọlọ́run fẹ́ ràn mí sí yín ní tòjú ìní. Mà á wá ṣí ojú òpó sílẹ̀ dáadáa. Ẹ̀yin tẹ́ ṣàlẹ́ǹjì mi ẹ wà láàyè láti dúpẹ́ lọ́wọ́ ọba òkè. Ó yà já gbà bí eléyìí.

0: gẹ́gẹ́ bí ohun tó jẹ́ pé arábìnrin Yinka Alaṣeyọrí èyí tó yẹ kó ń sọ ìrònú àti ọpẹ́ ìrònú àti ọpẹ́ ǹjẹ́ mọ̀ yìí pé àǹfààní wà nínú méjèèjì ṣùgbọ́n ìkan wà tó jẹ́ pé kò àǹfààní rẹ̀ ó ń ṣe àkóbá fún àgọ́ ara wa ǹjẹ́ mọ̀ yìí pé ìkan wà tó jẹ́ pé àǹfààní rẹ̀ ó ń ṣe ìtọ́jú fún ara wa báwo ló ṣe jẹ́ ìrònú àti ọpẹ́. Ta bá ń sọ̀rọ̀ nípa ìrònú.
1: Ògbà tí mo ń wọ mọ́tò mo ń bọ́lẹ̀ láyọ̀.
0: Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé.
1: Kì í ṣe gbogbo ènìyàn tó wọ mọ́tò ló ń délé wọn padà o. Àwọn táwọn ń jáde.
0: Ẹ̀mí ìrònú òun náà ló gbà láàyè.
1: Ilé táwọn balẹ̀ lálàáfíà ẹ̀jẹ̀ á dúpẹ́.
0: Ipò ìrònú òun ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wà.
1: Àwọn tó Ọlọ́run ò gbà kí bí ó kọ́gùn sílé wa ẹ̀jẹ̀ ká gbéga.
0: Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé ní ìlàkọjá àti ìdojúkọ.
1: Àìmọye ẹgbẹ́.
0: Tó jẹ́ pé wọ́n ti gbàgbé, wọ́n ti sọ kàn pẹ́ wọn nù.
1: Àwọn tó ń bẹ ní mọ́tuárì.
0: Lọ́sàn-án lóru ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé ẹkún àsundábọ̀ òun náà ló jẹ́ pé wọ́n fi ń gbé ìgbé ayé.
1: Àìkẹ́mọye ẹgbẹ́.
0: Ẹnìkan ní kí n sọ fún ọlọ́nìí wípé.
1: Tí wọ́n ti ra lé fún ní graveyard o. Ìwọ tọ́lọ́run
0: ká. Mú ìrònú kúrò nínú ọkàn rẹ.
1: Sí tó ń yọ nínú ewu lójoojúmọ́ ó jẹ́ gbéga o.
0: Pé àlejò ọpẹ́ wọlé sínú ọkàn rẹ.
1: Àánú ni mo rí o, àánú ṣá lórí o.
0: Méjèèjì ló jẹ́ pé. Kò sí.
1: Mo ro àròjì.
0: Tí olóye tó bá rí yàn.
1: Ilẹ̀.
0: Ẹni tó jẹ́ pé. Inú ọ̀pọ̀lọpọ̀ ìrònú òun náà ló jẹ́ pé ó wà.
1: Lórí ayé mi.
0: Tó jẹ́ pé ó gba ìrònú àbáde tó gbà á láàyè nínú ọkàn rẹ̀. Kò sí ní òṣòro mọ̀.
1: Ànúbáyé mi.
0: Ẹni tó jẹ́ pé
1: ó
0: dẹ̀ gba ọpẹ́ láàyè nínú ayé rẹ̀.
1: Àròjìnlẹ̀.
0: Òṣòro mọ̀.
1: Ìmọ̀ràn.
0: Ṣùgbọ́n. Ohun ta ni kí n sọ fún ọ lénìí ni wípé.
1: Ìgbà kan rí.
0: Ìjàmbá òun náà ni ìrònú.
1: Pẹ̀lú àwọn tó ń
0: tọ́. Òun náà ni ó ṣe fún ara rẹ̀.
1: Ìwà ṣọwọ́.
0: Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé. Ọjọ́ orí rẹ̀ ò tí ì lọ tó bẹ́ẹ̀.
1: Ìgbà.
0: Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé.
1: Oríyá pẹ̀lú àwọn tí ò lè dájọ́ fún.
0: Ìrísí àti ìdúró rẹ̀.
1: Àwa.
0: Ìrònú náà ló gbé dé ìkòríta bẹ́ẹ̀.
1: Ìgbà kan rí a pẹ̀lú àwọn.
0: Kí ló ń tó jẹ́ pé òun là kọjá.
1: Tó ń bẹ̀.
0: Kí ló ń tó jẹ́ pé ó ṣẹlẹ̀ sí o.
1: Bẹ̀ kó tó dé.
0: Mo fi wá wò wípé.
1: Ká dáhùn.
0: Ayé ọpẹ́ ò yọ.
1: Irinṣẹ́ o.
0: Mo fi wá wò wípé kò tiẹ̀ sáyè ọpẹ́.
1: Ẹ wo bí àánú ràn wá lọ́wọ́ dé
0: o. Ṣùgbọ́n ó ní kí n sọ fún ọ lénìí wípé. Ó lóhun kankan tó jẹ́ pé o lè ronú sí tó jẹ́ pé.
1: Wo bí a.
0: O lè fi fi ààyè ọpẹ́.
1: Mo wà lọ́wọ́ dání dé.
0: Tó lè fi pé kí ààyè ọpẹ́ ó yọ.
1: Wà rìnrìn àjò bó tó ga jù.
0: Nítorí pé. Tó bá gbà.
1: Ẹ̀jẹ̀ àdúpẹ́.
0: Láàyè. Tó bá wà lójú kan náà bẹ́ẹ̀. Tó bá wà ní ipò kan náà bẹ́ẹ̀. Láti ṣèkìnì.
1: Òkè.
0: Láti gba ìrònú láàyè.
1: Kálágbára.
0: Ó ti mọ ohun tó yẹ pé ó máa ń yọrí sí ni ṣùgbọ́n kó tó yọrí sí ń kọ́. Gbogbo wa la mọ ohun tó jẹ́ pé ìrònú ń yọrí sí gẹ́gẹ́ bí àìsàn kan tó jẹ́ gbajúgbajà fún gbogbo ènìyàn. Ṣùgbọ́n ó rán mi sí ọ bàbá yìí. Kí ni ìlàkọjá rẹ̀? Ó rán mi sí ọ màmá yìí. Kí ni ìlàkọjá rẹ̀? Ó jẹ́ wípé láti ìbẹ̀rẹ̀ ọdún yìí o mọ ohun tó jẹ́ pé wọ́n ń pè láyọ̀. Tó bá tẹ̀ ń sọ̀rọ̀ ọpẹ́ ó pò ṣe ni wípé kí ló fẹ́ dúpẹ́ fún. Ṣùgbọ́n wọ̀ tún bẹ́ẹ̀ sì ni kó o wò sí. Ó lóhun kankan tó jẹ́ pé ó rántí sí tó jẹ́ pé ó fi lè sọ pé Ọlọ́run ṣì wà síbẹ̀ tó fi lè ràn yí pé
1: táyé gbọmọ pa lọ́wọ́ wọn.
0: Ààyè ọpẹ́ ṣì wà.

0: àwọn kan fẹ́ gbà sọ pé kọ́ lọ sùn kọ́ sọ pé kọ́ lọ jí. Òkè tí alágbára kò.
1: Ṣé ìwọ náà gbọ́?
0: Tomi ẹlẹ. Èmi wo mọ.
1: Ẹ má bínú. Ẹyin náà darapọ̀ mọ́ wa lójú òpó kọjú sí mi kí n bọ ọ̀dọ́ rẹ ti ìkànnì yìí at West Radio 893 FM Vantage. At West Radio 893 FM Vantage. Àwọn èèyàn ti wà ń bẹ́ẹ̀. Ẹyin náà lọ ọbẹ̀ ṣe ẹ̀ láìkí ẹ̀. Ẹyin náà fi ohùn yín síbẹ̀. Ó dáa. Ẹ jẹ́ kí n kọjá lọ. Sí ọ̀dọ̀ Tèmítáyọ̀ tá a jọ wà náà kọlọ̀ yìí. Mo fẹ́ kó sọ mẹ́ta tó jẹ́ wípé èèyàn lè rí tó fi lè gba ìrònú láàyè téèyàn wá fi lè sọ wípé àyè ọpẹ́ ò yọ.
0: Ó ṣe fún àánú tó ga tí mo rí.
1: Tó lè borí ọpẹ́ lọ́kàn ènìyàn. Wọ́n wá ṣe ojú òpó sílẹ̀.
0: Ó ṣe.
1: Bí ẹ̀yin náà bá rún bẹ́ẹ̀.
0: Fún ìrànlọ́wọ́ tí.
1: Ẹ̀yin náà ó sọ ọ́. Ẹ wá ṣìkìnì, ẹ wá fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
0: Lẹ́gbẹ́ tó fi ń bá mi rìnrìn àjò yìí o. Ìbájẹ́ èèyàn ló ń dáàbò gbogbo.
1: Mú ìrònú rẹ kúrò.
0: Mo wá ní a ò bá ti ṣẹ̀sìn.
1: Kúrò láyé ìrònú.
0: Ìbá.
1: Gbé ìrònú kúrò lọ́kàn rẹ.
0: Ìbájẹ́ èèyàn ló ń bọ̀ àṣ.
1: Ọpẹ́ ló yẹ kó fi fún ọba òkè. Kí ló mẹ́ta ọ̀hún Tèmítáyọ̀ tó jẹ́ pé wọ́n náà lè sọ pé èèyàn lè wà lọ́kàn èèyàn kí ìrònú kó dẹ̀ gbinlẹ̀ láìsí àyè ọpẹ́.
2: Ẹ ṣe atọ́kùn. Ohun àkọ́kọ́ tèmi rò wípé ó lè fa ìrònú fún ènìyàn. Òun ni pé nígbà tó bá rí ẹlẹgbẹ́ rẹ tẹ́ ẹ jọ ṣe kékeré torí ipò ti wà ní ipò gíga tí ìwọ dẹ̀ wà ní ipò ẹni tó ń rágó nílẹ̀ tó jẹ́ wípé o ì tí gbé ìkankan ṣe láyé. Eléyìí máa ń fà á. Nǹkan kejì tó tún máa ń fà á òun ni wípé nígbà tí ọmọkùnrin tó ti bàlágà tó ti ní aya nílé kò sí ọkùnrin kankan tí kì í fẹ́ kí ìyàwó òun àtọmọ òun kí wọ́n gbé ìgbé ayé ìrọ̀rùn kí wọ́n dùn wò. Ṣùgbọ́n nígbà tó bá jẹ́ wípé irú ẹni bẹ́ẹ̀ kò lè ṣe ohun tó yẹ kó ṣe fún ìyàwó àtọmọ tí wọ́n fi ṣe é dùn wò láwùjọ. Irú ọkùnrin bẹ́ẹ̀ yóò ṣe kíni yóò rónù. Ìkẹta tí mo tún rò òun ni wípé nígbà tó bá nílò ìrànlọ́wọ́ kan tó ṣe pàtàkì tó wọ̀ tún tó wò sí tó tí kò sí ẹnìkankan tó dìde ìrànlọ́wọ́ fún ẹ tí ò sí ẹnìkankan tó lè sáré lọ bá tàbí tó lè jarun pálù pé àà bẹ́ẹ̀ yóò bá máa ń sọ̀rọ̀ kan wọ́n ni pé ẹni tó bá kudi kùlà ń bá jayé ṣùgbọ́n tí ò sí ẹni tó lè bá jayé tó lè sáré lọ bá pé lágbájá ẹjọ́ mo nídìí iye báyìí. Ẹjọ́ mo nídìí kan báyìí. Gbogbo nǹkan ẹ̀ ló máa ń fa ìrònú. Ṣùgbọ́n ọ̀pọ̀ ti gbàgbé wípé ìrònú yàtọ̀ sí ìròrí. Ìrònú ó máa ń mú àléébù àti nǹkan tí ò da bá àgọ́ ara ni. Nígbà tí ìròrí tó máa ń mú èsì ayọ̀ wá ipò tó wà yẹn tó fà tó fi ń ronú. Ìròrí yẹn ló yẹ kó jẹ́ kó ṣiṣẹ́ pé kí ni ọ̀nà àbáyọ. Òun nìkan la fi lè ní ayọ̀ ọkàn. Láìsí eléyìí kò lè sí ayọ̀ ọlọ́kàn wà. Nínú ìròrí yẹn láti mú ọpẹ́ jáde pé olúwo mà ṣe ìyẹn ni pé pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi yìí àárín ni mo wà. Àwọn títí wọ́n burú ju tèmi lọ wọ́n máa wà láyè. Àwọn tó wà níwájú mi ni mò ń wò. Àwọn títí wọ́n tún burú ju tèmi lọ ńkọ́. Wọ́n pọ̀ lábẹ́ mi ju àwọn tó wà lókè mi lọ.
1: Ìyẹn lábẹ́ ìròrí.
2: Lábẹ́ ìròrí. Ṣùgbọ́n ní abẹ́ ìrònú èèyàn máa ń rí ara rẹ̀ bí ẹni tó kéré jù tí ò tiẹ̀ jẹ́ kankan. Tó jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ máa ronú débi wípé kí ni àǹfààní pé òun wà láyé.

0: jọ kí.
1: Ẹ gbọ́, ṣé ìwọ náà ṣì wà ní ipò ìrònú?
0: Ọlọ́run tí
1: ó. Ẹ gbọ́ náà tó jẹ́ wípé.
0: Gbà káyé gbọmọ pa lọ́wọ́.
1: Tèmítayọ̀ náà tún ṣe kíni.
0: Wá.
1: Tó tún gbà jáde sí wa.
0: Ẹ jẹ́ sọ wípé ó.
1: Gbọ́, ṣé ipò ìrònú ló wà? Àbí ipò ìròrí?
0: Lọ́run tó mú wa.
1: Ohun mẹ́tẹ̀ẹ̀ta.
0: Dùbúlẹ̀.
1: Èyí tó jẹ́ wípé.
0: Àlàáfíà tó mú wa sọ jí lálàáfíà.
1: Tèmítayọ̀ sọ yìí, ẹ gbọ́, èwo nínú rẹ̀ ló jẹ́ pé ó wúwo tó lágbára fún Ọlọ́run láti ṣe.
0: Ipa wa kọ́, agbára wa kọ́.
1: Ẹni ọ̀nà wo lọmọ Afọlábí tún gbà jáde ní ti ti ọ̀sán yìí? Lábala ta ni ọlọ́pẹ́? Ẹ̀yin náà tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa. Èmi lọ́lọ́pẹ́ lẹ́tọ̀. Ẹni èwo ni àdìtú tó tún jáde nínú èmi lọ́lọ́pẹ́? Abala ta ni ọlọ́pẹ́ náà lákúkú wa? Ìrònú tàbí ọpẹ́? Ṣùgbọ́n Tèmítayọ̀ náà wá fi kọ́ kún. Èròrí tó lè gbà Kọ́nà, tó lè gbà Àbújá, tó lè gbà dé Ìkórè ta ọpẹ́.
0: Ayé ènìyàn tó dágbére nílé tó jẹ́ pé nígbà tó máa padà délé ilé ti dahoro. Àti ọmọ, àti ọkọ, àti aya, àti.
1: Ó dá, ẹ jẹ́ kí n wò ó. Ẹ jẹ́ kí n wẹ̀ yín náà.
0: Gbogbo
1: ní ìṣẹ́jú bélé ń dá tó kò yé.
0: Ojomọ́lé. Ìwọ Tọ́lọ́run dá
1: sí. Ìrònú àti ọpẹ́. Ẹ gbọ́, kí lohun tó jẹ́ pé ẹ̀yin náà rí tẹ́ bí lè sọ yé pé. Ipò ìrònú yìí, òun náà ló yẹ àkókò yìí. Kì í ṣe ọpẹ́. 0916-893-1000. 0916-893-1000 tàbí 0915-333-4893 0915-333-4893 tàbí 0911-333-893 0911-333-893. Ọ̀pọ̀lọpọ̀ ń bẹ nílé tó jẹ́ pé nítorí ìrònú tí wọ́n gbàgbé ìròrí láti dúpẹ́ wọn lè lọ ilé ìjọsìn. Ẹja wo ilé yìí? Ẹ̀lọ́. Ẹ̀lọ́. Ẹ̀lọ́. Ẹgbẹ́ yẹ́kẹ́ gbìyànjú ẹ̀ padà.
0: Oníbi tí kò sí ààbò, olùrànlọ́wọ́ wa lọ́jọ́ ogun lè.
1: Hello.
2: Hello sir.
1: Ẹ̀kọ́ àsán yìí ta lọ́pẹ́ yìí o?
2: Adéṣínà Olúwaṣeun láti Àpáta.
1: Adéṣínà Olúwaṣeun láti Àpáta.
2: Bẹ́ẹ̀ni.
1: Ẹ̀ka àbọ̀.
2: Ṣé rí ti ayé tí ò bá ní Jésù? Sẹ́yìn ò dá Jésù mọ̀. Tí èèyàn máa wà lójú ogun tó lé. Èèyàn lè má rí díẹ̀ láti dúpẹ́. Ẹ fẹ́ ẹni yẹn gan, a fẹ́ máa tọrọ kúkún rẹ̀. Ṣé kí wá ní ìbánikọ́ ń wà láyé nínú ìlàkọjá yẹn tó le. Ṣé tó wá rí kejì? O ní pé téèyàn máa tún wà, téèyàn ń go rẹ̀ gẹ́gẹ́ bíi pé èmi ni èmi tó yẹ kí n máa jẹun ẹ̀mẹ́ta. Wọ́n ti mọ wá ń jẹun ẹ̀kan. Tí mo wá ń jẹun ẹ̀kan àtààbọ̀. Téèyàn wá tún rí àwọn èèyàn mi tọ́ pé àwọn òsì ẹlẹ́ẹ̀kan yẹn jẹ gan. Téèyàn wá máa wo rẹ̀ pé èmi máa ti ẹ̀ rí nǹkan jẹ. Ṣèbá àwọn kan ni ò tí ì rí tán wà kan tán máa jẹ. Nínú táàmù yẹn, èèyàn lè dúpẹ́ nínú àsìkò bẹ́ẹ̀ téèyàn máa rí pé èèyàn sì tún sàn ju ẹlòmíì lọ. Bọ̀ táàmù téèyàn máa rí rẹ̀ pé ó nìkan ló toṣù, ó nìkan ni ìyá ń jẹ, ẹni yẹn lè má fẹ́ dúpẹ́.
1: Mo mú nǹkan kan jáde nínú ọ̀rọ̀ yín, ẹni ẹni tí ò bá ti ní Jésù.
2: Bẹ́ẹ̀ni.
1: Ẹ ṣe.
2: Torí nínú Jésù, èmi gbàgbọ́ pé ohun gbogbo lọ́lọ́run lè ṣe. Gbogbo ogun ló dẹ̀ ní solution. Nínú Jésù.
1: Ǹjẹ́ ẹ mọ̀ yìí pé ẹbí èèyàn kan sọ̀rọ̀ lọ́sàn-án yìí, kí ni èrèdí ọ̀pẹ yín náà?
2: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
1: Olúwaṣeun.
2: Mo rè rẹ̀ lórí ayé mi àtẹ́bí tó mú wa wà láyé, tó mú wa wà láàyè.
1: Olúwaṣeun.
2: Kí ọpẹ́ mi.
1: Olúwaṣeun. Ẹ ṣe. Ọpẹ́ yín kò ṣe ìtẹ́wọ́gbà, ẹ máa bọ̀ wà bọ̀ lórí ètò.

0: ẹja tún mọ bẹ́ẹ̀.
1: Tó fún wa ní ìdáhùn ẹ̀bẹ̀ àdúrà.
0: Wípé ìrònú láìsí ìròrí.
1: Àwa ní kọ̀kọ́.
0: Kò lè sí àyọpẹ́.
1: Ó sọ ọ́ di testimony ní gbangba ìwọ ọlọ́pẹ́ yẹn.
0: Ayé tó jẹ́ wípé kò ní Ọlọ́run.
1: Ẹ̀mí inú àwọn wòlíì.
0: Yóò jókòó sí ìkòríta ìrònú.
1: Àwọn ajínrere o.
0: Kò ní jẹ́ kó sí àyọpẹ́.
1: Ogo ogo ogo ogo ogo ni.
0: Ìrònú dẹ̀ jẹ́ ìjàm̀bá fún ara wa.
1: Orúkọ rẹ̀.
0: Nígbà tí ìròrí jẹ́ ọ̀nà àbáyọ. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé. Lẹ́ni báyìí.
1: Bí àwọn olójú méjì tó ń sọdá títí.
0: Bí ọkọ bá tilẹ̀ sọ wípé.
1: Mọ́tò ń pa.
0: Ó ń lọ ilé ìjọsìn. Ó yẹ ká lọ chọ́ọ̀chì. Kí là ń wá lọ?
1: Ìwọ tó lójú.
0: A ti gbàwẹ̀. A ti gba àdúrà.
1: Mo sọ dáńlá.
0: A ti gòkè bẹ́ẹ̀ sì ni a ti gun pẹ̀tẹ́lẹ̀.
1: Ọlọ́run.
0: Lórí nǹkan yìí náà ni.
1: Ló mú wa lọ.
0: Kò fún wa.
1: Dání sọdá.
0: Kí ló wá lọ? Yóò tún dí ọkọ lọ́wọ́. Ó tún lè jí ọkọ gan ni ó tún dí aya lọ́wọ́.
1: Kì í ṣe.
0: Wọ́n jọjọ wá wà. Wọ́n invite ara wọn.
1: Iṣẹ́ agbára
0: wọn. Wọ́n gbéra wọn lọ jògbón ìrònú lọ.
1: Àbò Ọlọ́run ló dájú lórí.
0: Ṣùgbọ́n.
1: Ìwà o.
0: Ìjọmọ̀ pé afárá kan tó yẹ kó o gàn.
1: Ẹja.
0: Òun náà ní ìròrí.
1: Jọ kí o.
0: Kí lohun tó tún kù?
1: Ẹja jọ.
0: Kí lohun tó yẹ kó o ṣe?
1: Ẹja
0: jọ. Tó jẹ́ wípé.
1: Gbega.
0: Ó fi bọ́ sí gbèǹdéke. Tó fi bọ́ sí gbangba ọpẹ́.
1: Kò ní dúró mi ẹ ṣeun o.
0: Ìkànnì wẹ́ṣẹ̀dò omi ọgbọ́n náà là ń bò fún yín náà.
1: Agbẹjọ́rò
0: mi. Abalatanu ọlọ́pẹ́ náà láwà.
1: Ẹ mà ṣeun o.
0: Ẹ tún gbọ́n tó yẹ pé àti yẹn náà táwọn náà sọ.
1: Mo jẹ́ èèyàn ló ń dúró.
0: Wọ́n ní ayé tí ò lọ lọ́rùn.
1: Ni wá.
0: Ayé tí ò ní Jésù.
1: Sì má
0: sọ. Yóò ràrò kan. Orídà ẹ̀jẹ̀ ká tún wẹ̀ lómi 0916-893-1000 0916-893-1000 tàbí 0915-333-4893 0915-333-4893 tàbí 0911-333-893.
1: Bójú ènìyàn ló ń dúró ni wá ti sá.
0: Ó dá ẹja gbà bí eléyìí. Ẹja mú ìpè eléyìí. Hello. Hello.
2: Ẹ káàtó.
0: Ta ló lọ́pẹ́ yìí o?
2: Ọ̀gbẹ́ni Ìdòwú ni o, láti lè tẹ̀.
0: Ẹ pè mọ́ ara yín. Iṣẹ́ ẹ̀yìn lọ́lọ́pẹ́ ni àbẹ̀ ìṣẹ́ lọ́pẹ́.
2: Èmi lọ́lọ́pẹ́.
0: Ìkáàbọ̀ sórí ètò.
2: Èmi ìdíwọ́ ọmọ ìdí láti lè oṣù lọ́lọ́pẹ́ torí ẹni tó bá mọ nírò àmọ̀pẹ́ dù. Ìrònú máa ń fa ìtàn ní ìgbọ́n ìròrí ó máa ń fa ọ̀nà àbáyọ.
0: So
2: ní sàfihàn mi fẹ́ fọ́ni ìdúpẹ́ pé o má ṣe o ogun lọ́tọ̀ ogun
0: lòdì
2: tó ń ṣe fún
0: mi. Olúwa ṣeun. Ẹ tún compose rin kan fáwọn olórin. Olórin tó bá mu tí ò bá sanwó fún yín. Ó dà ẹ ṣe ọpọ ẹ̀yìn kò ṣe ìtẹ́wọ́gbà. Amen. Ẹ máa bá wa bọ̀ lórí ètò.

0: abalatano lọpẹ náà la wà yé lórí ètò èmi lọlọpẹ ẹrọ ń tà mọ wá ìrònú àti ọpẹ èrò rí wá jẹ afárá tó sọ àwọn méjèèjì pọ gẹgẹ bí tèmi táyọ adéwòmí bó ṣe sọ ó náà ni bàbá yẹn náà sọ wọn ní ìrònú máa ń ṣe kinní àìsàn ló ń dá sára. Wọ́n lẹ́ lómi tó jẹ́ pé ó fi ara rẹ̀ sípò ìrònú ó gbà pé ìròrí ó dẹ̀ ṣekú pa ara rẹ̀. Wọ́n lẹ́ni tó fi ara rẹ̀ sí ipò ìrònú tó gbà pé ìròrí. Ẹ̀yin náà ti mọ gbajúgbajà àìsàn yẹn tó jẹ́ pé ó ń dà sára àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ò lè dágbé apámọ́ bẹ́ẹ̀ sì ni wọn ò lè dágbé ẹsìn. Ẹ ti mọ̀rú àrùn yẹn. Ara rẹ̀ náà ni wípé àwọn kan wà tó jẹ́ pé wọ́n darúgbójú ọjọ́ orí wọn lọ nítorí pé wọ́n fara wọn wọ́n fi ààyè wọn wọ́n fi ọkàn wọn sí ipò ìrònú. Ó ṣe jáde kúrò nínú ìrònú rẹ̀ kó o fi ààyè gba ọpẹ́. Ó ṣe sọ ìrònú yẹn di ọpẹ́ nípa ìròrí. Ó dá níwọ̀nba ìṣẹ́jú Bélénjá tá a wà.
1: Mo máa lé ìpadà, mo sọ ń tán lè sọ, torí bí èyí lè mí ṣe fẹ́ràn rẹ̀. Jésù nìkan
0: abala kan mo ti mú tèmi táyọ̀. Abala kejì ló tún kù bí ó tún lè rí mẹ́ta kan náà sọ. Abala ìrònú ó ti sọ. Abala ọpẹ́ kílò mẹ́ta kan tó jẹ́ pé èèyàn náà lè rí tìyàn fi lè sọ yé pé dandan ni òun ní láti dúpẹ́. Kílò mẹ́ta náà tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ wọ̀ láti sọ pé òun náà yóò dúpẹ́.
2: Ẹ ṣe atọ́kùn ní àkọ́kọ́ ẹni tó ní ìdojúkọ tó wá ẹni tó ní ìdojúkọ tó wá rò pé irú ìkíle iléṣòwò nìkan ni tó bẹ̀rẹ̀ sí ní ronú tó bá gbé sí ìpele ìròrí irú ẹni bẹ́ẹ̀ yóò wò pé olúwo màá ṣe torí pé yorùbá bá sọ pé ẹni tó lógo ló ń lógun fún pé mo tiẹ̀ tún lógun ìyẹn ni pé èmi náà mo ṣe kíni mo ní ògo ni pé olúwo ṣe lẹ́yìn ogun dẹ̀ nìyí kí ló kù ògo ló kù téèyàn bá ń gòkè ó máa ń níyàn lára àbí bẹ́ẹ̀ kọ́ àmọ́ lẹ́yìn òkè kọ́ kí ló kù frí ló kù pẹ̀lú ìrọ̀rùn ni. So téèyàn bá ń la ìlà kọjá kan kọjá ó yẹ kẹ́ni yẹn kó mọ̀ wípé ògo wà fún òun ni ìyẹn ni àkọ́kọ́. Ìkejì kéèyàn náà tún wò pé olúwo ṣe o mo tún sùn láyọ̀ mo tún jí láyọ̀ bíbélì ni kò wá nídìí bí ìyẹn ni pé ẹni tó ti ṣe kíni tó ti dákẹ́ òun ni ó ti tán fún tí ò sí ìrètí mọ́ fún ṣùgbọ́n tó ṣì wà láyé pé mo tún wà láyé mo tún ní oore ọ̀fẹ́ kò dẹ̀ sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ tí ọlọ́run bá dé. A ti rí ẹni tó jẹ́ pé kò ní nǹkan kan tí láńlọ́ọ̀dù lé jáde kúrò lé ní àárọ̀ tí wọ́n dẹrù ẹ̀ síta tó dẹ̀ di ìrọ̀lẹ́ tó dẹ̀ di láńlọ́ọ̀dù. So Yorùbá tẹ̀ máa ń sọ̀rọ̀ kí wọ́n ní pé bá òkú ìṣe ò tán ta bá lè ní ìròrí yẹn àwọn nǹkan wọ̀nyí nǹkan tó máa fún wa ní ayọ̀ ni. Ìkẹta ó papọ̀ mọ́ nǹkan tí arábìnrin wa sọ lẹ́ẹ̀kan yẹn wípé Yorùbá tún máa ń sọ̀rọ̀ kí wọ́n ní pé ẹni tó bá ní Ọlọ́run ó ní ohun gbogbo fún pé a tiẹ̀ ní Ọlọ́run yẹn a tún ní àlàáfíà pípé a gbé apá wa ó ṣe é gbé a gbé ẹsẹ̀ wa ó ṣe é gbé. Àwọn kan àti pé wọ́n ní owó tó jẹ́ pé wọ́n ní owó ṣùgbọ́n àlàáfíà pọ̀ fún wọn kọ́ ló bá wa fún wọn ní àlàáfíà. So ṣe rí àwọn àlàáfíà kan wà tó jẹ́ pé owó ò lè rà a máa ní pé àlówó ìṣòro tàbí ìlàkọjá tí ọ̀pọ̀lọpọ̀ wá tà ń là kọjá jù òun ni àìsí owó. A ti gbàgbé wípé àlàáfíà ojú owó lọ. bi awa se nbo soja after ni kakiri yen awon kan o le rin kakiri to je pe won ni owo yen lo to sugbon won ni ominira ti doctor ba so fu won ti doctor ba so fu won pe e mo keyan je trillionaire ki doctor pe wow ibi te wa yi e je kan le fi lele fodidi ose meta e si gbido dide le ko si to owo yen wa lo to but ko gbido se kini ko gbido ri ase yen koja Olorun to wa je ki doctor ko mo pase fun wa pe bayi ni ka se lu ara wa pe bayi ni ka se lu ara wa ko sowo lasan lo n fa orun fun popolopo pe a ri je lasan ti ebi ojo kan pe lo pa elomi telun be si ni ronu won mu aso inowo le elomi orowo ra to be si ni pe aye pe bo laye o se wa bo laye e se ri se aye o daju tawon kan lo ni aye re daju tawon kan lo
0: Always just the same. Ewo. No matter what they say, that is the reason why I love him so. What is such a joy, baby? Jesus is the sweetest name I know. What to you? What? Gege bi a junior, really? What that to you? What gege bi olushu agoto? Eli ma wo, baby? She do ya kujadi ne kurita. Okpe. Gege bi a chishe mo. Ikoni ta wa ye ikoni agbomagbe to kun fun mi ogbon ima ti oye ko le jade lai si ogbon my order my fortress my strength and my trust my deliverer my high tower gegebe ti se mo pe ko si gbogbo eto to n jade ni ikoni yi ti kin se fun ogbon ni iwo na ti gbo abi Show si vete si waju ni kurita ironu. Abi, ose tutu na mo ye. Ki wana waji pada si irori. Ewe ni tu soko ni dupe. Oni olon to wonje. Kolo beri lo wa wanto ja ipe. Wanti le mo ipe ebi mpa wan. Wanti e man riri ebi. Nipo ati ayi to je pe won wa to gbajo mi loju sonu be lo fo won lori eni to to pe jabija Jesu o ma se un bo elo ero ironu re o na ni wi pe o bi ma ohun owo fi to ko lo bere lo awon to je pe gbogbo nto ni gbogbo ere ti won sa o na ni wi pe kawo te lo yo kan ki lo wa si o to wa so yi pe o ni dupe ni lo de gege bi ti won ti bere to yi lo de to je pe o ni fun olorun lo n to nfe o ti o le se fun ara re o ni re nbe ninu ibi o si ni bi nbe ninu ire o se yo ire re ko fi dupe lo oba oke ewo akoko ye ti lo mi o ti amon to je pe mo fe se si akoko ye ṣùgbọ́n ọ̀nà àbáyọ rẹ̀ ọwọ́ yín náà ló wá a lè fẹ́ ètò yìí lójú ẹ̀yin náà gbóhùn tẹ̀ǹtà wá ẹ̀yin lè jọsìn ẹ̀yin tí ọlọ́run ṣẹ́gi ọlà fún ẹ̀yin náà wá fẹ́ àkókò sí ètò yìí ó pẹ́ tí mo ti ṣe nǹkan kan kẹ́yìn lórí ètò yìí ní abala kejì òun náà ló kù ìṣẹ́jú bẹ́lẹ́ńjà yìí aago márùn-ún ló kù ìṣẹ́jú márùndógún yìí bí ti yín ò bá rí bẹ́ẹ̀ jalè kọ́ná tí ò bá dẹ̀ lọ́wájú tí ò lẹ́yìn ó pé ju anko of lọ ẹ ṣáà fi ṣe ṣàkọrin mẹ́gbẹ̀ẹ́dì ẹ ti mọ̀ yìí pé àwọn lẹ́yìn abala tani ọlọ́pẹ́ abala ọ̀rọ̀ àṣẹ òun náà ló kàn ó dẹ̀ tójọ́ mẹ́ta kan tí mo ti gba ìpè kẹ́yìn ní abala tani abala ọ̀rọ̀ àṣẹ àwọn ọ̀run sọ̀rọ̀ ogun ọlọ́run ẹ wò ẹ já mọ bẹ́ẹ̀ sọ ìrònú rẹ nù ju ìrònú rẹ sẹ́yìn bí ọpẹ́ kàwájú rẹ nínú gbogbo ṣùgbọ́n bó ṣe ń jáde lọ lọ́sẹ̀ yìí ohun kan ni mo fẹ́ kó mú lọ́wọ́ o na ni irori mu irori re lowo
1: mo ni bi sin bi mo
0: o de ri mo wi pe o to di ojo mejo ini oro re yo wa ja si ope oda e ja lo si abala keji tin si abala oro ase.

0: O náà ni ojú òpó tó wọnú òkòlò yìí. Mo sọ lẹ́ẹ̀kan wípé èèyàn kan nítorí ìjọba àkókò ẹnìkan tó bá ránfààní nítorí pópẹ́ tá a ti gba ìpè wọlé ní abala ọ̀rọ̀ àṣẹ. Abala ọ̀rọ̀ àṣẹ abala yìí wà fún gbogbo àwòrán ikọ̀ àti ìrójú Ọlọ́run láti fi àṣẹ tí Ọlọ́run fi fún wọn láti fi tó àti láti fi dé. Abala yìí wà fún ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ̀yin gbogbo ikọ̀ àti ìrójú Ọlọ́run, ẹ̀yin náà lè lo àǹfààní yẹn láti báwọn èèyàn sọ ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní ó rán ọ̀rọ̀ rẹ̀, ó mú wọn lára dá, ó gbà wọ́n kúrò nínú gbogbo ìparun wọn. Kò sóhun tó jẹ́ pé ó ń bẹ láyé, kò sóhun tó jẹ́ pé ọ̀tá lè ṣe bí kò ṣe nípasẹ̀ ọ̀rọ̀, kò sóhun tó jẹ́ pé wọ́n ṣe ọ̀rọ̀ náà fi ń parí rẹ̀. Ọ̀rọ̀ náà fi ń parí rẹ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ kan ó lè ba gbogbo rẹ̀ jẹ́. Ohun tán ti fi ọ̀rọ̀ bàjẹ́, ọ̀rọ̀ kan ṣoṣo ó lè túṣe nítorí pé ó lòun ti fún wa lórúkọ kan tó ju gbogbo orúkọ lọ.
1: Ọ̀rọ̀ láṣẹ dá fi dáyé àtọ̀run, ohun gbogbo tó wà nínú ẹ ọ̀rọ̀ ló fi dá.
0: Ó ní orúkọ Jésù kí gbogbo ekun kò máa wọlẹ̀.

0: ọ̀rọ̀ kan ṣoṣo ni wípé ẹ mú
1: ọ̀rọ̀ kan ṣoṣo lè tún ṣe
0: tí wọn ò báyìí sọ̀rọ̀ wípé ẹ mú
1: àtúnṣe
0: yálà alágbára àbí aláṣẹ wọn tí lè mú Mọ́díkà mọ̀ wípé kò sí ẹni tó jẹ́ pé ó lè tọ ọba lọ lákòókò kan
1: ọ̀rọ̀ lágbára
0: ṣùgbọ́n
1: ọ̀rọ̀ ayé ohun táyé pé
0: ó sọ fún Ẹ́stẹ́rì nítorí ìgbàlà wọn Ẹ́stẹ́rì wọlé ti ọba ní àkókò tí ò yẹ kó wọlé ti ọba àwọn ìjòyè sọ wípé kò sẹ́ni tó ṣerú rẹ̀ rí fásitì ayábágan ò ṣetóru rẹ̀ tó fi dẹni tó jẹ́ pé a mú un kúrò ní ipò ayaba ṣùgbọ́n Ẹ́stẹ́rì ṣe é wọ́n dá pọ́n fẹ́ dá padà ọ̀rọ̀ kan ṣoṣo òun náà ni ọba sọ pé ẹ yọ̀ǹda rẹ̀ ẹ jẹ́ kó máa bọ̀ lákòókò tí kò tọ́ kò sẹ́ni tó lè yí padà àwọn ọmọ ẹ̀yìn Jésù ti ń gbìyànjú ṣùgbọ́n wọn lè ṣe é Jésù ni ẹgbẹ́ tọ̀mí wá ní èyí ọ̀rọ̀ kan ṣoṣo ló sọ òkú ọjọ́ kẹrin ṣe ń ṣe ti ná sáàrò ọ̀rọ̀ kan ṣoṣo ló ṣe èdìdí rẹ ó sì ní násàrò jáde wá ọ̀rọ̀ kan ṣoṣo ni
1: ìgbà tó mi àgbọwọ́ ọkọ̀ tán pátá
0: ọ̀rẹ́ náà ni mo sọ
1: bàbá kan lọkọ̀ tó lóhun ò ní sọ
0: mi ò wá dàsọ̀ ní orúkọ tó ju gbogbo orúkọ lọ gbogbo ohun tó ti dòkú mo darapọ̀ mọ́ májẹ̀mú Jésù Kristì èyí tó fi sọ̀rọ̀ ní ọjọ́ wọn ni gbogbo ohun tó ti dòkú pátápátá nínú ayé nínú ilé nínú ìgbéyàwó nínú iṣẹ́ etí gbogbo tó ń gbọ́ mi yé lórúkọ Jésù ó yá jáde láàyè ilé ọmọ tó ti dòkú ni lórúkọ Jésù ó yá gba iyè iṣẹ́ tó ti dòkú ni lórúkọ Jésù ó yá gba iyè ìgbéyàwó tí ìfẹ́ ti dòkú lórúkọ Jésù ìfẹ́ yẹn ó yá sọjí lórúkọ Jésù ànísẹ̀ àlàáfíà tó ti dòkú nínú àgọ́ yìí lórúkọ Jésù ó yá àlàáfíà ó yá gba ìsọjí lórúkọ Jésù ó yá gba ìsọjí gbogbo àyẹ̀yẹ tí wọ́n ti dè tán fi ohun dè tán fi agbára dè tán fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ dè nítorí pé ọ̀rọ̀ yẹn jáde ẹ lọ sí ilé tó ni ẹ lọ tú kẹ́tẹ́kẹ́tẹ́ rì sílẹ̀ lórúkọ Jésù ẹnikẹ́ni ẹ̀dákẹ́dà àṣẹkáṣẹ agbárakágbára tí wọ́n fi dè ọ́ lórúkọ Jésù ó yá gba ìtúsílẹ̀ ìwọ àyànmọ́ ìwọ ògo tí wọ́n dè yìí lórúkọ Jésù ó yá gba ìtúsílẹ̀ ìwọ tí wọ́n dè toyúntoyún yìí lórúkọ Jésù ni mo sọ tí àṣẹ yẹn bá ṣiṣẹ́ ní ọjọ́ wọn ni wípé ó yá ètú tí wọ́n sì tu lórúkọ Jésù mo pa á láṣẹ náà fún gbogbo àwọn tó dè ọ́ gbogbo àwọn tó dè ọmọ inú rẹ lórúkọ Jésù ó yá ètú látòkè wá mo ní ó yá ètú èdìdí tí wọ́n fi dè é tí wọ́n fi dè ìṣeré rẹ wípé òní ní ìṣeré wípé òní ní ọjọ́ ayọ̀ lórí òkè pẹ̀ lórúkọ Jésù èdìdí náà bẹ́ẹ̀ mo ní lórúkọ Jésù àtú lórúkọ Jésù mo ní àtú ayé rẹ̀ gba ìtúsílẹ̀ àyànmọ́ rẹ̀ gba ìtúsílẹ̀ ogo rẹ̀ gba ìtúsílẹ̀ iṣẹ́ rẹ̀ gba ìtúsílẹ̀ ìgbéyàwó rẹ̀ gba ìtúsílẹ̀ gba ayọ̀ rẹ̀ gba ayọ̀ látòkè wá ó yá gba ayọ̀ ìwọ tó ń sun ẹkún yìí ìwọ tó wà nípò ìrònú yìí ṣùgbọ́n tó lórí ọ̀fẹ́ láti gbóhùn yìí lórúkọ Jésù ó yá gba ayọ̀ rẹ dé o lórúkọ Jésù mo ní ayọ̀ rẹ dé o lórúkọ Jésù mo ní ayọ̀ rẹ dé o ìwọ orílẹ̀-èdè Nàìjíríà ó yá gba ìtura lórúkọ Jésù ó yá gba ayọ̀ gbogbo ìkòríta ìkorò orísun ìkorò lórílẹ̀-èdè lórúkọ Jésù ó yá di adùn ase to so orisun ikoro di orisun adun ni mara ni ojo won ni loruko Jesu oya mo ni ko so di adun adun ko be sin sun lo ile ide yi ile ise oya ma ga loruko Jesu ni mo so oni rile loruko Jesu mo ni oni rile oni da ile ise ana loruko Jesu mo ni oni da ile ise ana gbogbo eyin loga loga ni ile ise loruko Jesu e ni rile loruko Jesu mo ni e ni rile e ni se sebe loruko Jesu gbogbo awon osise lapapo loruko Jesu e fowo yin gbe eto yin o loruko Jesu enikokan o ni jabo iku ojiji ko ni wole ise yi ogun ni fun olodun loki orun Jesu Kristi olowa wa
1: conductor lohun oni gba alaafo baba lohun oni won enikan ninu oko lohun
0: afi ani ri jo bayi lo e ma binu a ni lo ro fe lati gba ipe mo e mo pe gbogbo nkan lo lo fi ati ilana mo ti so fun wa
1: ara fe ni ba fi kun
0: wakati kan yi o to eyin na wa jo ni gbowo fun eto yi
1: gbogbo ero to nbe ninu
0: o boya ile ise nlala bi oko kikeke ile ijosin gbogbo eyin ko ati iroju olorun eja jo so asoye gbogbo awon ta ti so asoye eje ke ri yen won se gbangba loruko olorun oba oba ibere ati opin on gbogbo eni to ni ase ati pa ati agbara lowo loruko awon lase ati loruko awon loga loga loruko lo oba tin mi ati engineer mi ni dijo san yi to le je ke ma ri mi wo e tin ri mi gbo sa adelere oruko mi o yi pada Pastor Sunday Afolabi ite mo si mi lolope e fe pe mi leyin eto boya yin na fe polowo ja bi ile ijosin ni 08038072357 08038072357 una ni WhatsApp number mi to ba lo nkan si ikeji te mo pe ojo mo ro mi lati se fun yin e pe mi leyin eto temi tayo adeomi oya ileya alaafia mo fi yin sile alaafia nu tun pada ba yin ayo yin ko ni de ibanuje o dabo o de ojo mejo

A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè, ọba alágbàwí, ọba ìyanu, àríró àlá àdàgbàríbí tí a rí bíra bàtà, Ọlọ́run gbogbo ayé. Ọlọ́run tó ní ká máa wà tá fi wà, tó ní ká máa bẹ tá fi ń bẹ, Ọlọ́run tó ń tọ́jú wa, Ọlọ́run tó ń ṣàánú fún wa, Ọlọ́run tó ń ṣàbòbò wa, àsọgbẹ́ ẹ ṣe o. Gbanigbani ni olùgbani ọlọ́wọ́ gbọgbọrọ tó ń yọmọ rẹ̀ nínú ọ̀fìn ayé. Ọlọ́run tó dá wa sí títí di àkókò yìí, tó tún jẹ́ kí a rí ọjọ́ ìsinmi tòní ní ayọ̀ àti àlàáfíà. A sọ wípé ògo ni fún orúkọ rẹ̀. Mo kí n kàbọ̀ sí iléeṣẹ́ wa West Radio 89.3 FM, Sógúnlẹ̀ sí aláàfin afẹ́ New ní Olúyọ̀lé Estate Nìbàdàn níbí báyìí. A má gbàgbé ètò tó wà lórí afẹ́fẹ́, ètò wa ètò yín òun náà ni ìrírí lágbà. Orúkọ mi ni Funmilayo Aya Michael Ògúntọ̀nà. Ẹ kú ilé o, òun náà ni à ń kí. Mo ti sọ pé nígbàkigbà tí a bá ti pàdé lórí ètò ìrírí lágbà, ẹ kú ọjọ́ mẹ́ta, òun náà la máa ń kíra wa. Mo kí yín káàbọ̀, mo kí yín tológun tológun, mo kí yín tẹ́lẹ́sọ̀. Mo kí yín lórúkọ ọ̀gá iléeṣẹ́ ìbá màmá wa Evangelist Lillian Pádémọ́sí, àti ọ̀gá wa tó jẹ́ MD wa níléeṣẹ́ yìí. Orúkọ wọn náà ni Ayọ̀ Emmanuel Ojo. Ẹnjíníà tó jẹ́ kẹ máa gbọ́ wa ketekete, mo máa ń pè wọ́n ní Brother Adelere. Ẹ ṣé púpọ̀. Ẹ má gbàgbé pé ìrírí lágbà òun náà ló gbòde ìrírí lágbà nínú ìgbéyàwó. Kí là ń sọ̀rọ̀ nípa ìrírí lágbà? Ẹ má gbàgbé wípé àwọn kan tó jẹ́ pé a máa ń gbé àwọn èèyàn wá, àwọn tọkọtaya tó jẹ́ pé wọ́n ti lo 50 ọdún, 40 ọdún, 30 ọdún àti bẹ́ẹ̀ lọ, àwọn ọ̀nà máa ń gbé wá sórí ìgbéyà tó jẹ́ pé nínú ìgbà ìgbésí ayé wọn àti àwọn ìrírí wa, àwa náà gẹ́gẹ́ bí ẹni tó ń gbọ́ wa nílé, a máa rí kan ẹ̀kọ́ kan tàbí òmíràn, a máa rí kọ́ nínú ìrìn àjò ayé wọn. A tún ti délé ní pẹ̀lú àwọn àlejò wa, àwọn olólùfẹ́ méjèèjì tí wọ́n ti bẹ̀rẹ̀ ìrìn àjò ayé wọn, ó ti pẹ́ díẹ̀ níye. Ọ̀rọ̀ àgbà ni wọ́n fẹ́ bá wa sọ nírọ̀lẹ́, ò bóyá wa ti ẹ̀ wà ní inú ilé epo tá ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ rí i pé ẹ má gbé kúrò ní West Radio 89.3 FM, bóyá inú ilé lẹ́yìn wà ní, bóyá pálọ̀, bóyá yàrá. Ẹ jókòó sórí tìmùtìmù yín ní pálọ̀ yín, kẹ́ ẹ gbọ́ wa títí dé òpin lónìí. Mo gbàgbọ́ wípé nígbà tí ẹ bá máa fi gbọ́ ètò yìí láti ìbẹ̀rẹ̀ títí dé òpin, ẹ máa rí àwọn kókó kọ̀ọ̀kan dìmú nínú ìgbéyàwó yín. Bóyá ìgbéyàwó yín ti ẹ la àwọn nǹkan kan kọjá lọ́wọ́lọ́wọ́ báyìí. Nígbà tí ẹ bá gbọ́rọ̀ lẹ́nu àwọn àlejò wa, tọkọtaya olólùfẹ́ méjèèjì tí wọ́n wà nínú kulu yìí, ẹ máa rí nǹkan kan dìmú kí ẹ tó ká tó parí ètò yìí lénìí. Ó dá mi lójú ni lágbára Ọlọ́run. Àwọn bàbá àti màmá wa tí wọ́n wà nínú kulu lónìí yìí ní ọjọ́ ìsinmi ológo

0: àánú rẹ ló sún wa dé bíbí lónìí. Àánú rẹ ló sún wa dé bíbí lónìí. Nítorí wípé ọ̀pọ̀ ló ti kú, ọ̀pọ̀ ló ti lọ. Ọ̀pọ̀ ló wà ní ipò tí ò yẹ kán wà lónìí. Àṣà sì sọ pé kò yẹ kán wà níbẹ̀. Bó ṣe wù Ọlọ́run Ọba ló ń ṣọlá. Adúpẹ́ fún àánú rẹ, adúpẹ́ fún ààbò rẹ lórí ayé wa. Ìtílá ìgbàgbọ́ rèé lórí Wells Radio 89.3 FM. Pẹ̀lú ọmọ yín Ebenezer Ayọ̀ Ògúnníyì. Ọmọ bàbá oníwàásù rèé, èmi lọmọ ìṣẹ́yìn òrò. Ọmọ ìyá Míṣàn lóde Pẹ́là nílùú ìṣẹ́yìn. Ọmọ bàbá oníwàásù. Ẹ káàbọ̀ sórí ètò lónìí. Fìtílà ìgbàgbọ́. Ọ̀rọ̀ rẹ ní fìtílà sí ẹsẹ̀ mi. Báwo la ṣe ka Bíbélì wa sí láti ìjẹ́jọ títí di wákàtí ọ̀wọ̀ yìí? Ọ̀pọ̀lọpọ̀ wa ṣe é ṣe bí ta fi sí ní last week náà la tún gbé sí. Ọ̀pọ̀lọpọ̀ wa ta bá ti lọ ṣọ́ọ̀ṣì báyìí àti pa mọ́ ẹgbẹ́ ó di la ìgbà tá a fi tún ra padà sílé báyìí a tún gbé síbi tó máa ń gbé náà ni. Ọ̀pọ̀lọpọ̀ wa rèé, ojoojúmọ́ náà sì là ń ka Bíbélì wa. Fìtílà ìgbàgbọ́. Ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa fìtílà ìgbàgbọ́.
1: Fìtílà ìgbàgbọ́.
0: Ìwé Psalm 119:105. Ọ̀rọ̀ rẹ ni fìtílà sí ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà mi. Ọ̀rọ̀ rẹ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí ipa

àjọ sí bíbélì wa papọ̀ lórí ètò yìí ẹ mọ̀ wípé òye kan ṣe wípé a kàn dádìde máa dáhùn ìbéèrè lásán bí ẹ bá ṣe ń dáhùn ìbéèrè báyìí bákan náà a lè máa ṣí bíbélì lẹ́gbẹ̀ẹ́ kan ẹ wonú Jòhánù báyìí ẹ wonú Exodus ibi báyìí la ṣe lè ibi báyìí la ṣe ẹ sì kà á yóò dá yín lójú pé ibi báyìí la ti rí. Nígbà tó bá yá a ó pè nọ́mbà síta láti pè wọlé. Tí a bá wo ohun tí Bíbélì sọ nínú ìwé Tìmọ́tì orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. Wípé gbogbo ìwé tó wà nínú Bíbélì pátápátá ni Ọlọ́run mí sí. Gbogbo ìwé mímọ́ ni Ọlọ́run mí sí. Ó sì ṣe àmúlò wọn fún kíkọ́ni, fún ìbáwí, àti fún ìtọ́ni nínú òdodo. Ó yẹ kó túmọ̀ òye túmọ̀ sí fún wa wípé kò sí ohun tí à ń wá nínú Bíbélì tí kò sí níbẹ̀ o. Láti ìbáwí ni, láti ìfẹ́ ni, láti ìtọ́nisọ́nà ni. Ẹ̀mí mímọ́ rèé, a máa tọ́ wa sọ́nà, a máa ṣe ìtọ́ni fún wa. Tí a bá ń ka Bíbélì wa, mo ti sọ fún wa lórí ètò yìí bákan náà wípé kò yẹ kàn ṣe wípé ká kàn gbé Bíbélì wa síwájú nìkan o. Ẹ̀tẹ́ àbákan gbé Bíbélì wa síwájú wípé à ń ka Bíbélì wa, ṣé à ń kà bí newspaper nípara o? Bíbélì wa kì í ṣe newspaper rárá. Bíbélì wa jẹ́ ohun tó yẹ kó jẹ́ companion wa tí ó máa mí sí wa ní ojoojúmọ́. Èyí tó ṣe wípé tí a bá gbé báyìí á dàbí wípé à ń bá Ọlọ́run sọ̀rọ̀ ni. Kò ṣe wípé ó dàbí gan à ń bá Ọlọ́run sọ̀rọ̀ láti inú láti Bíbélì tá à ń kà ni. Ó yẹ kó yé wa wípé ìmísí ó wà nínú kíka ọ̀rọ̀ Ọlọ́run. Ó dàbí bíbá Ọlọ́run pàdé lójoojúmọ́ ni. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni Bíbélì wa ṣe yẹ kó jẹ́ fún wa pé à ń bá Ọlọ́run pàdé láti inú Bíbélì. Inú ìwé Tìmọ́tì ti kejì tí mo sọ fún wa yìí orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún yìí tí a ń kà fún wa wípé ìwé mímọ́ gbogbo ìwé mímọ́ pátápátá ni Ọlọ́run mí sí. A sì ṣe ìmúlò wọn fún kíkọ́ni, fún ìbáwí, àti fún ìtọ́ni òdodo. Ṣe mọ̀ wípé ohun tó gbẹ̀yìn rẹ̀ wípé òdodo. Kò ṣe wípé a wà mú ẹsẹ̀ kan nínú Bíbélì tó fẹ́vọ̀ àwa tó ṣe pé olódùn má wá jù. Aláwa sọ fún pé Ọlọ́run sọ wípé nǹkan báyìí nínú Bíbélì àrà sí nǹkan tí ó túmọ̀ sí kọ́yìn. Ó yẹ ká béèrè fún ẹ̀mí mímọ́.

nígbà tí Jésù tó fi ń lọ. O ni pe emi ni mo emi mo yo dara ko mo yin abi beko yo ko yin ni ohun gbogbo yo si ran ti o yo si ran yin le ti ohun gbogbo ti mo ti ko yin. The Holy Spirit which the Father will send in my name will teach you all things and bring all to your remembrance whatever I have taught you. Ohunkóhun tí mo ti kọ́ ọ yín, báwo la sì ṣe lè mọ ohun tí Ọlọ́run ti kọ́ wa nípa kíka Bíbélì wa ni? Tá ò bá ka Bíbélì wa, báwo la ṣe mọ̀ pé ìbùkún wà fún wa? Tá ò bá ka Bíbélì wa, báwo la ṣe mọ̀ wípé ohun tí Ọlọ́run sọ fún wa ni pé bó ṣe ká rìn leléyìí? Tó bá rìn báyìí, tó bá rìn báyìí, báyìí ló sì máa gbé ìgbésí ayé rẹ. Tó bá wo ìwé òwe dáadáa, àwọn bó ṣe yẹ kó o máa lo ìgbésí ayé, ó wà ó sodo bẹ́ẹ̀ nínú ìwé òwe. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ló ṣe wà nínú àwọn ẹsẹ Bíbélì kọ̀ọ̀kan káàkiri. Tá a bá ń ka Bíbélì wa dáadáa, a ó rí wípé Ọlọ́run ó ń tọ́ wa sọ́nà nínú ẹsẹ kọ̀ọ̀kan tá a bá ń kà. Ká tó lọ sínú ètò náà ní sàn-án-sàn-án, mo fẹ́ sọ fún wa wípé ẹgbẹ́ Bíbélì yín sẹ́gbẹ̀ẹ́ yín dáadáa o. Ẹ̀mi ò fẹ́ ẹ má lo audio Bible, ẹ má lo digital Bible. Ẹ jẹ́ ká jọ lo àwọn Bíbélì wa.

láti ìgbà ni tó ṣe wípé a ó rí bá ṣe sí gan bó ṣe ká ṣe bàbá ta bá gbé lọ́wọ́ wa pé kí ló tẹ̀lé Genesis báyìí gan ǹjẹ́ ọ̀pọ̀lọpọ̀ wá ti ẹ̀rántí kí ló tẹ̀lé kí ló wà níwájú ìfihàn ká tó dé ìfihàn gan ta bá kúrò ní Matthew kí là á bọ́ sí ta bá kúrò ní Jonah bó là á bọ́ sí ta bá kúrò ní ìwé Esther bó là á bọ́ sí gan nínú Bíbélì. Àwọn Bíbélì yìí àwọn ẹsẹ̀ Bíbélì kọ̀ọ̀kan láti orí kinní títí dé orí tó gbẹ̀yìn àmọ iye ìwé tó wà nínú Bíbélì àbí ní ìkọ̀kan tó wa sọ́nà ìkọ̀kan ní tó ń sọ fún wa Genesis bí ayé ṣe bẹ̀rẹ̀ bí gbogbo ẹ ṣe bẹ̀rẹ̀ gan bí ìbùkún Ọlọ́run ṣe bẹ̀rẹ̀ fún àwọn ọmọ Ísírẹ́lì gan àti fún èmi àti ìwọ bẹ́ẹ̀ ni. You know, be

0: káàbọ̀ padà sórí ètò yín ètò wa fìtílà ìgbàgbọ́ lórí Wells Radio 89.3 FM pẹ̀lú ọmọ yín Ebenezer Ayọ̀délé ọmọ bàbá oníwàásù. Àkókò ti tó báyìí láti pè wọlé láti dáhùn àwọn ìbéèrè kan tàbí èkejì láti inú Bíbélì. 0916-893-1000 0916-893-1000 tàbí 0915-3334-893 tàbí 0911-3333-893. Ibẹ̀ gangan ló wọ àwọn nọ́mbà yìí ló já sí ibi bí. Ẹ sì lè wò wá náà lórí Facebook Wells Radio Fan Page. Ibẹ̀ náà lẹ ti rí wa wò. Ìpè ti wọlé o. Hello.
1: Ẹ kaalẹ o.
0: Kí ni orúkọ yín, ìbọn láti pè wá? Aku ìsinmi òní.
1: Akinwe pin láti Olúyọ̀lé.
0: Mr. Akin láti Olúyọ̀lé, ẹ káàbọ̀ sórí fìtílà ìgbàgbọ́.
1: Yes, sir.
0: Ṣe gbé Bíbélì yín sẹ́gbẹ̀ẹ́ yín dáadáa.
1: Mi ò wá sí níbi tí Bíbélì wà.
0: Ó dáa. Ó dáa. Mo fẹ́ kí ẹ bá mi dáhùn ìbéèrè yìí ni. Ẹ kọ́kọ́ sọ ibi tó wà nínú Bíbélì fún mi o. Ṣùgbọ́n kẹ́ tó sọ, wòlíì wo ni Ọlọ́run sọ fún wípé kó fẹ́ onínàbì nínú Bíbélì? Gẹ́gẹ́ bí àpẹẹrẹ àìsóótọ́ àwọn ọmọ Ísíráẹ̀lì. Wòlíì wo ni a sọ fún pípẹ́ kó fẹ́ onínàbì nínú Bíbélì láti ṣe àmì wí àìsòtítọ́ àwọn ọmọ Ísíráẹ̀lì? Ọ̀pàkàsọ, ọ̀dà, ẹ pè wá padà. Mo sọ fún wa wípé àwọn ìbéèrè wa, àwọn nǹkan tó ṣe kókókókó ni. Tá a bá ń lọ Sunday school dáadáa. Bẹ́ẹ̀ni, tá a bá ń lọ Sunday school dáadáa, a ó rí wípé ó máa jẹ́ àwọn ìbéèrè tí ò le rárá fún wa láti dáhùn rárá. Wòlíì kan wà nínú Bíbélì. Nígbà tí àwọn ọmọ Ísíráẹ̀lì ṣe àìgbọ́rọ̀ gan, Ọlọ́run wá sọ wípé kí wọ́n fi ṣe àmì àìgbọ́rọ̀ wọn. Ó yá lọ fẹ́ ẹni báyìí. Ó wà nínú Bíbélì. Ẹ jẹ́ ká máa ka Bíbélì wa dáadáa.

0: ṣe mọ̀ wípé tí ọlọ́run bá fẹ́ bá wa wí lóòótọ́ lóòótọ́ ọlọ́run nífẹ̀ẹ́ wa o ọlọ́run fẹ́ wa dáadáa kò sì fẹ́ ṣe mọ̀ wípé nínú bíbélì náà ló ti sọ fún wa wípé nítorí tí ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ nítorí náà ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo ìpè míì títí wọlé. Hello.
1: Pẹ̀lú ọba Akinlé pè padà láti Olúyọ̀lé.
0: Mr. Akinlátò Olúyọ̀lé. Wòlíì wo ni?
1: Àìsáyà.
0: Wòlíì àìsáyà kọ́.
1: Ezekiel.
0: Ẹ kàn ń gẹ̀ẹ́sì ni. Ẹ jẹ́ wòlíì ó sì àní ṣe gbọ́, ó sì àní.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ kò padà létà, ẹ ṣe gan. Ẹ kò rí kàn ṣe pé guesswork lásán ni ó yẹ ká máa ṣe lórí ètò yìí. Mo sọ fún yín, ẹ tún láǹfààní gan láti lọ pé ẹ fẹ́ ṣe àṣírí ìdánwò nígbà tẹ pè padà wọlé. Ṣùgbọ́n ṣé kí n sọ tòótọ́ fún yín? Bíbélì wa. Àwọn nǹkan tá à ń bèrè lọ́wọ́ wa yìí òun ló jẹ́ àwọn àkọ́sórí fún àwọn ọmọ nígbà tá wà ń dàgbà àbí bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ ni tó ṣe wípé wọ́n á sọ wípé àkọ́sórí yìí ó gbúdọ̀ mọ mẹ́wàá o. Tó bá mọ àkọ́sórí mẹ́wàá yìí báyìí nǹkan báyìí ní fún ọ. Ṣùgbọ́n àwọn ọmọ wa lónìí ńkọ́. Àwọn ọmọ wa tó ti gbọ́njú díẹ̀ tó ṣe wípé wọ́n ti lè máa ka nǹkan tàbí èkejì. Ṣá à ń fi bíbélì kọ́ àwọn ọmọ wa gan. Nínú ìwé Hosea orí kìíní láti ẹsẹ̀ ìkejì títí dé ẹsẹ̀ ìkẹta.

àìṣò títọ́ ń kọ́ kí ló máa ń gbẹ̀yìn wọn. Ẹni tó bá ń ṣe àìṣò títọ́ kí ló máa ń gbẹ̀yìn irú ẹni bẹ́ẹ̀. Ó yẹ ká ti mọ̀ wípé ìparun ni ó wà lẹ́yìn àìṣò títọ́. Tí ẹni tó bá kọ̀ láì ronú pìwàdà bẹ́ẹ̀ ni. Ẹran ti àwọn ọkọ àtaya nínú bíbélì Ananias àti Sàfírà aya rẹ̀ nínú bíbélì nígbà tí wọ́n ṣe àìṣò títọ́ sí Ọlọ́run wọ́n bi wọ́n wípé ṣé iye tí ẹ ta ilẹ̀ yìí leléyìí o. Ananias ni ó tọ́ ni iye ta tà rèé. Ó tún tún wọn bí pé ṣé lóòótọ́ iye tẹ ta ilẹ̀ yìí lele àwọn ò kò ṣe pé tipátipá náà fi mú wọn láti tà o. Àwọn náà wò wípé káwọn náà dá síṣẹ́ Ọlọ́run wọ́n tún dá síṣẹ́ Ọlọ́run ṣùgbọ́n lẹ́yìn rẹ̀ ńkọ́ oṣù bululẹ̀ ó sì kú. Ẹlẹ́kejì náà ńkọ́ ìyàwó rẹ̀ Sàfírà náà wọlé. Àwọn àgbàgbàjọ bí wípé Sàfírà ṣé lóòótọ́ iye tẹ ta ilẹ̀ yìí leléyìí lóòótọ́ ni ìṣìbọ́kọ mi ti sọ fún yín àbí bẹ́ẹ̀ kọ́. Ọ̀pọ̀lọpọ̀ wa báyìí la ṣe ń ṣe à ń dẹ̀jà àṣò títọ́ sí ìwé mímọ́ àṣò títọ́ sí Ọlọ́run. Ọlọ́run sì ń pè wá fún ìrònú pìwàdà wípé èmi ń bọ̀ kankan o èrè mi sì ń bẹ pẹ̀lú mi àbí bẹ́ẹ̀ kọ́ ni bíbélì ṣe wí. Láti sọ fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ ti rí. Tí a bá wo ẹsẹ̀ ìkejì nínú ìwé Hosea yìí ó ní pé nígbà tí Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní bá Hosea sọ̀rọ̀ ó ní dìde ó ní lọ fẹ́ obìnrin yìí ó ní kí ó sì bímọ fún ọ nítorí pé ẹ̀yin ṣe aláìṣòdodo sí mi nítorí ilẹ̀ yín ó ṣe kí ni ó jẹ́ aláìṣò títọ́ sí mi bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ìjìyà ṣe wà fún àwọn ọmọ aláìgbọ́rọ̀ nínú bíbélì. Ẹ lè pè wọlé láti dáhùn ìbéèrè láti inú bíbélì wá lórí ètò yín fìtílà ìgbàgbọ́ pẹ̀lú ọmọ bàbá oníwàásù.

bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló ṣe ká máa fi bíbélì kọ́ àwọn ọmọ wa o. Ta bá bí ọmọ mi wípé kí ni orúkọ bàbá tó bí bàbá Jésù, ìyẹn bàbá tó bí Jósẹ́fù, mo sì ṣẹ̀ṣẹ̀ fi kọ́ wa tán gan báyìí náà ni. Tí a bá wo èyí dáadáa, a ó rí pé a tò ó lẹ́sẹẹsẹ. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni bíbélì ṣe rí o. Ẹsẹẹsẹ ni bíbélì ṣe rí. Ẹsẹẹsẹ ni bíbélì ṣe wà. Ìbùkún Ọlọ́run fún ìwọ, àbò Ọlọ́run fún ìwọ, ìgbéga Ọlọ́run fún ìwọ, ìbùkún Ọlọ́run fún ìwọ, àánú Ọlọ́run fún ìwọ, ìdáàbòbò Ọlọ́run fún ìwọ, ìgbéga Ọlọ́run fún ìwọ. Kò sí ohun tó ń fẹ́ láti inú ìbáwí gan ó wà nínú bíbélì. Ìtọ́ni Ọlọ́run ó wà nínú bíbélì. Tí a bá gbé bíbélì wà dáadáa, tí a bá ka bíbélì wà dáadáa, a rí ibi tí Ọlọ́run ti ń bá wa sọ̀rọ̀. Ohun tó ń là kọjá ó wà nínú bíbélì. Ìdojúkọ rẹ ó wà nínú bíbélì. Bẹ́ẹ̀ni, kò kí ń ṣe wípé àwọn tó ń ṣẹlẹ̀ sí ọ̀yí ò lè rí nínú bíbélì. Tó o bá ka ẹsẹ̀ tó o kà lánàá yẹn, tó o bá tún tun kà lónìí, ó rí wípé ó tún ní ìtumọ̀ míì sí ọ. Ohun tó bá sì ti ní ìtumọ̀ míì sí ọ, èyí tó bá tún tun kà lọ́la, wà á tún rí ìtumọ̀ míì nínú rẹ̀. Ní àṣálẹ́ yìí, mo sọ fún ọ náà wípé challenge yourself. Pé ara rẹ níjà wípé ìwọ náà jẹ́ olótìtọ́ nínú kíka bíbélì, ìwọ náà jẹ́ olótìtọ́ nínú wíwo ọ̀rọ̀ Ọlọ́run. Kò ṣe Sunday Sunday nìkan, ó tiẹ̀ ti wá ayé ti lu dára wọn báyìí. Mo bá Bible wà lọ́wọ́ rẹ. Tó bá wò wípé ṣé màmá, mo bá Bible wà lọ́wọ́ rẹ, àwọn bíbélì kékèké náà sì wà láti jẹ́ wípé ó jẹ́ kíkà fún wa ní ojoojúmọ́. Take a verse a day, read the Bible through. Mú ẹsẹ̀ kan ní ojúmọ́, kó o wá rí wípé o kà á dáadáa.

bíbélì a sì máa tó wa sọ́nà ó jẹ́ ìtọ́ni. Ọ̀pọ̀lọpọ̀ wa máa wò wípé kí n tiẹ̀ mú àpẹẹrẹ ìwà fún wa. Ọ̀pọ̀lọpọ̀ a máa wò wípé ṣé ẹjẹ́ ká gbé bíbélì sẹ́gbẹ̀ẹ́ kan náà every time ó wà spiritual. Our life is spiritual. Our life is spiritual. Ayé wa láti inú ẹ̀mí náà ni. Gbogbo ìgbésí ayé wa ó sì yẹ kó wá láti inú bíbélì náà ni. Kò ṣe wípé a wà sọ wípé ta bá take decision kan lónìí ta bá wù pé mo fẹ́ take decision kan báyìí o, kò wá láti inú bíbélì. Kí ni Ọlọ́run sọ? Kí ni bíbélì wí? Tó bá bi ara rẹ léèrè kó tó gbé ìgbésẹ̀ kan pé kí ni bíbélì wí gan? Kí ni bíbélì sọ nípa nǹkan tí mò ń ṣe yìí? Kí ni bíbélì sọ nípa nǹkan ìgbésẹ̀ tí mo fẹ́ gbé yìí? Kí ni bíbélì wí gan nípa ọ̀nà tí mo fẹ́ tọ̀ yìí? Ìgbéyàwó mi yìí, kí ni bíbélì wí? Kí ni bíbélì sọ fún mi? Kí ni bíbélì wí pé báwo ni kí n ṣe máa bá ìyàwó mi gbé? Báwo ni kí n ṣe máa bá ọkọ mi gbé? Báwo ni kí n ṣe máa tọ́ àwọn ọmọ mi sọ́nà? Báwo ni kí n ṣe máa bá àwọn aládùúgbò wa gbé? Báwo ló ṣe yẹ kí n máa sọ̀rọ̀ gan lójoojúmọ́? Bíbélì gbogbo ẹ̀ ló pé sínú bíbélì. Kí ni bíbélì wí gan? Fìtílà ìgbàgbọ́. Wells Radio 89.3 FM.

0: tí a bá tún wo iṣẹ́ àwọn apostoli. Iṣẹ́ àwọn apostoli orí ogún. Acts of Apostles 2019-20. Iṣẹ́ àwọn apostoli orí ogún. Ẹsẹ̀ ìkẹsàn-án títí dé ẹsẹ̀ ìkejìlá. Ṣẹ́yìn náà ti ṣí ń lé àbí. Ìṣe àwọn apostoli orí ogún. Ẹsẹ̀ ìkẹsàn-án. Ọ̀dọ́mọkùnrin kan tí a ń pè ní Etíkù sì jókòó ní ojú fèrèsé. Ọrùn sì wọ̀ ọ́ lára. Orun sì wọ̀ ọ́ lára. Bí Pọ́ọ̀lù sì ti pé ní ìwàásù. Ó ta gbọ̀ngbọ̀n lójú orun. Ó ṣubú láti òkè kẹta wá sí ilẹ̀. A sì gbé e dìde lé òkú. Ọ̀dọ́mọkùnrin kan tí a ń pè ní Eutiku sì ti jókòó ní ojú fèrèsé. Orun sì wọ̀ ọ́ lára. Ìpè ti wọlé. Ìpè ti rebété. Ẹ lè pè wá padà. 0916-893-1000 tàbí 0915-333-4894. Ìpè yẹn ti wọlé. Hello,
1: ẹ kálẹ̀
0: o. Kí ni orúkọ yín, ibo lẹ ti ń pè wá?
1: Emmanuel láti Akala ni.
0: Ṣé ẹ ti ṣetán láti dáhùn ìbéèrè wa báyìí? Kí ni ó sàrọ̀ ọ̀tọ̀ nípa ikú ọba Jeroamu gẹ́gẹ́ bí Elijah ti sọtẹ́lẹ̀ rẹ̀?
1: Kí ni ó fa ọ̀rọ̀ òjò?
0: Kí ni ó ṣe àrà ọ̀tọ̀? Kí ló yàtọ̀? Kí ló yàtọ̀ nínú ikú ọba Jeroamu gẹ́gẹ́ bí Elijah bó ṣe ṣe àsọtẹ́lẹ̀ rẹ̀? Kí sun yín síwájú. Ó dáa. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ó wà nínú ìwé Chronicle 2 ni. Tẹ́bá wonú Bíbélì yín dáadáa, àwọn nǹkan kan máa ń ṣe àwọn ọba kí wọ́n tó kú. Ẹ̀kàn sọ. Nǹkan kan wà tó máa ń ṣe àwọn ọba kí wọ́n tó kú nínú Bíbélì.
1: Àìsàn.
0: Ṣé gbogbo ọba àìsàn ṣe nínú Bíbélì kó tó kú àbí? Kò ṣe gbogbo ọba. Lóòótọ́ àìsàn ló ṣe ọba yìí. Ṣé ẹ tiẹ̀ lè sọ àsọtẹ́lẹ̀ tí Elijah tó sọ? Ó dá. Kí lẹ pé orúkọ yín? O ti rebété. Ṣé ti rí báyìí? Ẹni gbé àwọn ìbéèrè, ó wà nínú ìbéèrè tí mo béèrè lọ́wọ́ wọn, ó wà nínú Chronicle 2 ló wà. 2 Chronicles 21:18-20. Ó kú nínú àìsàn tí ó le koko fún ọdún méjì. Ṣùgbọ́n nígbà tí ọba yìí kú tán kọ́, kò sí ẹnikẹ́ni tí ó kábàámọ̀ wípé ọba yìí kú. Ọlọ́run, ògo ni forúkọ rẹ. Gẹ́gẹ́ bí wòlíì Elijah bó ṣe ṣe àtọ́tẹ́lẹ̀ rẹ̀, kò sí ẹnikẹ́ni tó kẹ́dùn tàbí tí ó kábàámọ̀ wípé ọba yìí kú. oro ninu bibeli yo n toka si wipe aye to ba gbe lai ni jesu lai ni ito ni olorun aye lasan lasan ni ti ko ba si ito ni olorun pe bibeli lo n to so na lojojumo aye lasan lasan ni o ye ki iwo na ko je ki bibeli je ito ni re

0: Hello. Hello.
1: Hello.
0: Kí ni orúkọ yín ibo lẹ ti ń pè wá? Akin láti Olúyọ̀lé. Ó dà, ṣé kí n bèrè ìbéèrè kan sí lọ́wọ́ yín àbí?
1: Ẹ bèrè bẹ́ẹ̀.
0: Ẹsẹ̀ wo nínú Bíbélì ni ó ṣáájú kí a tó bí Ábrahámù?
1: Tó ṣáájú ká tó bí Ábrahámù.
0: Tàbí kí n béèrè lọ́wọ́ yín pé wá ẹsẹ̀ tí Jésù ti sọ pé ṣáájú kí a sì tó bí Ábrahámù èmi ni. Ṣáájú kí a tó bí Ábrahámù èmi ni. Ṣé mọ̀ wípé Bíbélì sọ fún èmi ni tí ń jẹ́ èmi ni Jésù ni àbí bẹ́ẹ̀ kọ́? Látètè kọ́ sí ni ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run. Ta ni ọ̀rọ̀ náà? Ta ni ọ̀rọ̀ náà? Ọlọ́run Jésù àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ bá mi ṣàlàyé ẹsẹ̀ yẹn pé ṣáájú kí a tó bí Ábrahámù èmi ni. Ojú òpó yẹn ò tọ́ o, ojú òpó yẹn ò tọ́ o. Jésù ti wà kí a tó bí Ábrahámù. Kó tó di pé a dá ayé. Ó dà, ṣé kí n fún yín ní pàṣẹ́lì? Ó dà, a sọ̀rọ̀ lẹ́yìn ètò. Ẹ ṣé. Wọn ò gba ìbéèrè yẹn dáadáa, wọn ò gba ìbéèrè yẹn dáadáa, wọn ò mọbi tó wà gan nínú Bíbélì. Bẹ́ẹ̀ ni, ṣáájú kí a tó bí Ábrahámù èmi ni. Ìtumọ̀ rẹ̀ ó wà nínú ìwé Jòhánù orí kẹjọ, John 8:58. Ó fi hàn wá wípé kí a tó dá ayé gan ni Jésù ti wà. Nígbà tí ayé ò sì ní sí mọ́, òun náà sì ní ọ́n ní òun máa wà títí láíláí. Èmi ni tí ó ń jẹ́ èmi ni. Èmi ni má ṣe bẹ̀rù. Fìtílà ìgbàgbọ́ ní ọ̀sẹ̀ yìí. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti pè wọlé lónìí. Ẹ̀yin tí ẹ ti ń gbìyànjú náà láti pè wọlé. Ẹ rí pé gbogbo àwọn ìbéèrè wa kò ń ṣe ìbéèrè tí a ò tí ì kọ́ ní Sunday school wa rí. Wọ́n pe àwa náà níjà lónìí wípé ẹ jẹ́ ká máa lọ Sunday school dáadáa. Kò sí ilé ìjọsìn tí wò ti máa ṣe Sunday school. Ẹ̀kọ́ Bíbélì ni. Ibi tá a ti máa kọ́ra wa lẹ́kọ̀ọ́ ní ojoojúmọ́ náà ni. Ní gbogbo Sunday Sunday. Nǹkan tó o bá kọ́ tí ò bá wá yí ọ, ìwọ náà ó wà á gbé Bíbélì rẹ tó o bá délé. Ó wà á gbàdúrà wípé ẹ̀mí mímọ́ ṣe ìtumọ̀ ọ̀rọ̀ yìí fún mi. Gbàdúrà wípé Olúwa ṣe ìtumọ̀ ọ̀rọ̀ yìí fún mi. Olúwa Ọlọ́run wa, a dúpẹ́ nítorí ọ̀rọ̀ rẹ tó ti jẹ́ fìtílà fún ẹsẹ̀ wa ní òní àti ìmọ́lẹ̀ fún ipa ọ̀nà wa. A bẹ̀rọ kí o fún ẹnì kọ̀ọ̀kan wa ní ọgbọ́n ìmọ̀ àti òye àti ìjìnlẹ̀ òye láti mọ̀ ọ́ sí dáradára. Mẹ́ẹ̀mí mímọ́ rẹ sí wa láti kọ́ wa ní ohun gbogbo, láti máa tẹ́tí sí ọ̀rọ̀ rẹ ní ojoojúmọ́, ní orúkọ Jésù Kristì Olúwa wa, àmì. Nígbà tí ó bá tún di ọjọ́ mẹ́jọ lórí West Radio 89.3 FM, ẹ̀yin náà ẹ tẹ́tí sí wa, ẹ dáhùn ìbéèrè lórí fìtílà ìgbàgbọ́ pẹ̀lú Ebenezer Ayọ̀dẹ́lẹ́ ọmọ bàbá oníwàásù, ọmọ ìyá mission lóde Pẹ́là nílùú Ṣẹ́yìn. A dúpẹ́ lórí gbogbo lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá lórí Facebook pátápátá. Mo rí kọ́mẹ́ǹtì bàbá wa Ànágbéọsọ wípé ọ̀wẹ́ dànù, ẹ̀yin náà ẹ kú ìsinmi òní. Kí ìsinmi yìí jẹ́ ìsinmi aláyọ̀ fún gbogbo wa pátápátá. Kí àánú Ọlọ́run kó máa bá wa gbé.

ẹṣẹ gan lórúkọ àwọn ọgá wa nílé iṣẹ ìpátápátá lèmi Ebenezer Ayọ̀délé Ogunniyi ọmọ bàbá oníwàásù ọmọ ìyá mission ń dágbére lọ́sẹ̀ yìí wípé tó bá tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ lórí Wells Radio 89.3 FM fìtílà ìgbàgbọ́ yóò máa tẹ̀síwájú ẹ kú kalẹ̀ ó dàárọ̀.

ìjọba àpapọ̀ ti sá ìròyìn lórí ìkọlù àjọ ISWAP ní ilé ẹ̀kọ́ àwọn ọmọbìnrin kan ní agbègbè Mọ̀gúnù. Igbákejì ààrẹ Shettima Ogunle sílẹ̀ Sierra Leone fún ìpàgọ́ ECOWAS. Ipman ṣàlàyé pé ọ̀wọ́n gógó epo ni wọn kò tí lè ṣàlàyé ohun tí ó ṣokùnfà lásìkò yìí látàrí bí yóò ṣe mú kí owó epo kó gbẹnu sókè lọ́nà kan. Ẹgbẹ́ NBA ní ẹ̀yàn ẹni tí ṣe ìbádìjọ òkú sọ̀yà eléyìí tí a pe wọn ni ó sì jẹ́jẹ́ fún ìgbáyégbádùn àwọn agbẹjọ́rò nílẹ̀ yìí. Ní báyìí ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ ìtẹ̀kọ́ níléeṣẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló ti sá ìròyìn kan tó ń jà ràìnràìn lórí wípé àwọn agbésùnmọ̀mí ikọ̀ ISWAP ni a pín ṣe ìkọlù sí ilé ẹ̀kọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà FGGC ti ń bẹ ní agbègbè Mọ̀gúnù ní ìpínlẹ̀ Borno níbi tí a pín ti pa àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n sì ń gbìyànjú láti dí àwọn míì gbé. Alukoro fún ẹ̀ka tó ń sọ̀rọ̀ ètò ẹ̀kọ́ nílẹ̀ yìí abilékọ Fọláṣẹ Adébórí Owó nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ṣàlàyé pé iléeṣẹ́ náà ló ti bẹ̀rẹ̀ wádìí ọ̀rin kìnìwín lẹ́yìn tí a pín wọ́n gbọ́ ìròyìn náà tí wọ́n ṣe àfikún rẹ̀ wípé gbogbo ìwádìí ti ṣe ṣàfihàn wípé gbogbo àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ ti ń bẹ ní agbègbè ọ̀hún ọ̀nì wà lálàáfíà tí ò sì sí ewu kankan eléyìí tí ó ṣẹlẹ̀ ní àkàtà wọn. Ìròyìn tó jáde náà ni wọ́n ni ó ṣàlàyé lórí ìgbésùnmọ̀mí tó kọlu agbègbè ọ̀hún ní nǹkan wọn aago kan àbọ̀ lóru èyí tí wọ́n sì fi sun ilé ẹ̀kọ́ tó jẹ́ ti ìjọba àpapọ̀ FGGC èyí tí wọ́n ni ó ń bẹ níbi tí àwọn akẹ́kọ̀ọ́ náà tí wọ́n ti ń ṣe bí àwọn akẹ́kọ̀ọ́ náà ṣe ń gbé ní àyíká ilé ẹ̀kọ́ pàápàá jùlọ ní ilé ẹ̀kọ́ tí gbogbo ń ṣe tìjọba àpapọ̀ ní Mọ̀gúnù. Igbákejì ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Kashim Shettima ti gúnlẹ̀ lónìí sí agbègbè Lungi nílẹ̀ Sierra Leone láti kópa níbi ìpàgọ́ àjọ ECOWAS ẹlẹ́ẹ̀kọkàndín ní àádọ́rin eléyìí tó jẹ́ ti àwọn olórí ìjọba àti orílẹ̀-èdè. Ní ìgúnlẹ̀ rẹ̀ sírí pápákọ̀ òfurufú ilẹ̀ Sierra Leone ní Lungi, Shettima ni a pe wọn ni ẹni tí ṣe igbákejì ààrẹ ilẹ̀ Sierra Leone Dókítà Mohammed Jallow ló tẹ́wọ́ gbà á pẹ̀lú ẹni tí ṣe mínísítà fọ̀rọ̀ ilẹ̀ òkèèrè lórílẹ̀-èdè Nàìjíríà aṣojú Bianca Odumegu Ojukwu tó fi mọ́ mínísítà kejì fọ̀rọ̀ ilẹ̀ òkèèrè aṣojú Ṣọlá Ẹnìkan Ọláyé. Lára àwọn tí wọ́n tún bẹ́ẹ̀ láti tẹ́wọ́ gba igbákejì ààrẹ ilẹ̀ yìí láti ẹni tí ṣe aṣojú àgbà èèyàn sílẹ̀ Sierra Leone lórílẹ̀-èdè Nàìjíríà èèyàn ẹni tí ṣe ambassador Ọ̀làwálé Àwẹ́ àti àwọn míì. Ìròyìn jẹ́ àkójọpọ̀ rẹ̀ wípé ọ̀pọ̀ àwọn èèyàn àti ìkórajọpọ̀ onímọ̀ láǹfààní àti mọ̀ wáyé bí àwọn adarí orílẹ̀-èdè àti adarí ìjọba ni wọ́n ṣe mọ́ kórajọpọ̀ ní apá ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ láti mọ sọ àwọn ẹ̀rọ lónìí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè ní agbọn ètò gbogbo.

Ààrẹ tuntun ti ẹgbẹ́ àwọn agbẹjọ́rò nílẹ̀ yìí dìbòyàn Oyin Kansola Badejo Okusanya. Òun ló ti jẹ́jẹ́ àwọn nǹkan tó tó àtìlẹ́ ètò yẹ fáwọn ẹgbẹ́ rẹ̀ níbi ìtìpẹ́ wọn ní àwọn agbẹjọ́rò náà ni ó pe wọ́n mọ̀ láǹfààní láti mọ gbé ìgbé ayé tó tọ́ àtìlẹ́ ètò yẹ láàgbọ́n bí wọ́n ti mọ ṣiṣẹ́ wọn lọ́nà tí ó mọ̀ mú ìrọ̀rùn bá kó wa wọn. Badejo Okusanya jẹ́jẹ́ yìí nínú àtẹ̀jáde kan lójú òpó ayélujára X rẹ̀ lónìí lẹ́yìn ìtìpẹ́ wọn ni wọ́n kéde rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí lára àwọn tí wọ́n dìbò yàn nínú ètò ìpàgọ́ ẹgbẹ́ ọ̀hún tí wọ́n ṣe fọdún 2026. Àṣeyọrí yìí ló wá eléyìí tó sì mú di ẹni tí ṣe ààrẹ ẹgbẹ́ náà ẹlẹ́ẹ̀kẹtàléníọgbọ̀n tó sì jẹ́ obìnrin kejì eléyìí tí wọ́n yóò láǹfààní láti mọ de ipò ọ̀hún láti tukọ̀ ẹgbẹ́ ọ̀hún. Nínú ọ̀rọ̀ ìkíni àti ìdúpẹ́ rẹ̀ bá Badejo Okusanya, òun ló dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn ọmọ ẹgbẹ́ fún bí wọ́n ti ṣe dìbò yàn lọ́dílé tó ṣàkàwé àṣeyọrí ẹ̀ àti ìjáwé olúborí gẹ́gẹ́ bí ohun tó jẹ́ ara àwọn òpó pàtàkì eléyìí tó mú kí àwọn agbẹjọ́rò kí wọ́n mọ láǹfààní àti mọ ní ìgbàgbọ́ nínú ìkópa àti ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹgbẹ́ náà. Ẹ ti ṣe amòfin àgbà náà jẹ́ kó di mímọ̀ pé ìpolongo rẹ̀ òun ló wá látọwọ́ àwọn oríṣiríṣi ìjíròrò pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ káàkiri orílẹ̀-èdè yìí nígbà tó sì jẹ́jẹ́ wípé àwọn ìjíròrò eléyìí tí wọ́n ṣe òun ni ó tẹ̀sọ̀wọ́ wájú nínú ètò ìṣàkóso rẹ̀ nílé tí wọ́n sì mọ fi ṣètò sísìn fún àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún. Orí adé nílẹ̀ Ògbómọ̀ṣọ́ ìyẹn Ṣòun Ọba Gandhi Ọláoyè òun ló ti pàṣẹ wípé kí ẹ wọ́gi lé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ọdún egungun ọdún 2026 káàkiri ilẹ̀ Ògbómọ̀ṣọ́ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìkọluni eléyìí tí wọ́n pe wọ́n ní ó tẹ̀yìn àwọn ọdún ọ̀hún wáyé eléyìí tó wá látọwọ́ àwọn agbésùnmíà látọwọ́ àwọn jàǹdùkú eléyìí tí wọ́n pe wọ́n ní wọ́n ṣe ìwà tí kò tọ́ lásìkò ayẹyẹ náà. Ètò ọdún ọ̀hún eléyìí tí wọ́n pe ó bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹjọ oṣù keje ọdún tí a wà yìí òun ni wọ́n pe wọ́n ṣètò pé ó yẹ kó bẹ̀rẹ̀ lọ́jọ́ 19 oṣù keje ọdún 2026 nínú àtẹ̀jáde tó wá látọwọ́ akọ̀wé ààfin náà ọ̀gbẹ́ni Tóyìn Àjàmú òun ni pé lórúkọ orí adé ni pé ó kéde èròǹgbà náà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbésẹ̀ ìdúnkòkò eléyìí tí a pè ń dúnkòkò mọ́ àlàáfíà àti ààbò ní àwùjọ wọn. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ti gbé jáde wọ́gilé náà òun ló ṣe kókó ṣe pàtàkì láti dóòlà àwọn ìgbésẹ̀ mímọ̀ tẹ òfin àti àṣẹ ìlànà à ń tẹ̀lé lójúmọ́lẹ̀ láàrin àwọn èèyàn àti olùgbé tó fi mọ́ àwọn àlejò ní ìlú Ògbómọ̀ṣọ́ àti agbègbè rẹ̀. Àkójọpọ̀ ìròyìn lẹwà fún ti alẹ́ tòní oníjùbá ìlọ ṣùgbọ́n kí a tó máa lọ ẹ jẹ́ kí a bójú àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn ọ̀hún láti wá fún yín pé iléeṣẹ́ ìjọba tó ń rí sọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ni wọ́n ti sá ìròyìn tó ní ṣe pẹ̀lú ìkọlù látọ̀dọ̀ àwọn ISOAB sí ilé ẹ̀kọ́ ìjọba eléyìí tó jẹ́ ti àwọn obìnrin Federal Government Girls College ti ń bẹ ní agbègbè Mọ̀ngúnnù ní ìpínlẹ̀ Borno. Bákan náà làmọ́ fún ìpè igbákejì ààrẹ Lẹ́yìn Kashim Shettima lónìí ti gúnlẹ̀ sí agbègbè Lungi nílẹ̀ Sierra Leone láti kópa níbi ìpàgọ́ àjọ ECOWAS lẹ́ẹ̀kọkàndín ní 70 èrò rẹ̀. Ẹgbẹ́ IPMAN ti kéde wípé àìnídánilójú lórí ọ̀rọ̀ epo ni pé ó ti mú kí ọ̀pọ̀ àwọn alágbàtà epo kí wọ́n dáwọ́ ríra epo àti ohun tó ní ṣe pẹ̀lú títí ilẹ̀kùn ilé epo wọn ti pa lásìkò yìí. Ààrẹ tuntun ti ń dìbò yàn nínú ẹgbẹ́ àwọn agbẹjọ́rò nílẹ̀ yìí Oyin Kansola Badejo Okusanya òun ló ti jẹ́jẹ́ láti kọ ẹgbẹ́ eléyìí tí ó mú kí àwọn agbẹjọ́rò gbogbo kan ní àǹfààní sí ìgbé ayé rere nípa bí wọ́n ti ṣe ń ṣe iṣẹ́ eléyìí tí ó rí gbéra wọn. Èyí lópin ìròyìn lẹwa fún ti alẹ́ tòní àkójọpọ̀ àti àtúntò ìròyìn ọlọ́wọ́ látọwọ́ Kúnlé Olówó. Ẹ má gbàgbé wípé ẹ lè darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára wa gbogbo pẹ̀lú àti Wales Radio 893 nígbà tí ẹ lè fẹ́ràn tí ó sì tẹ̀lé wa lójú òpó ayélujára Facebook wa pẹ̀lú àti Wales Radio 893 FM fanpage. Bákan náà lẹ lè gbọ́ aṣọ iwájú sí lójú ìpọnà ti àgbáyé ti www.wellsradio893.com. Bákan náà lẹ lè pè tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sínú yàrá ìkóròyìnjọ ìkànnì kọ̀ǹga àgbọ̀mọ̀gbẹ lórí ẹ̀rọ 0916-893-2000 fáwọn ìṣẹ̀lẹ̀ tó bá ṣojú ẹni. Adédàmọ́lá olóòdé lómòrò iná wá sí ti gbọ̀nyín ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì kọ̀ǹga àgbọ̀mọ̀gbẹ Wells Radio 89.3 FM. Ọlọ́run yóò bùkún fún yín, oorun ayọ̀ láòsùn.

0: orí mímọ́.
1: Ìrọ̀sọ́ ló wà ẹ̀yìn ilẹ̀ gbogbo.
0: Orí mímọ́ gbọ́dọ̀ mímọ́ ìyára ni.
1: Ẹwọ́ sí ẹnu ọ̀nà rẹ̀ tẹ̀yìn tọpẹ́ àti sí àgbàlá rẹ̀ tẹ̀yìn tì. Kẹ máa dúpẹ́ fún. Ẹ máa ṣe ní ọba àwọn ọba o. Ẹ máa gbéga. Ẹ máa kọrin ìyìn sí. Ewéke igbó wọ́n ń dúpẹ́ o. Àwọn ẹran ìgbẹ́ wọ́n ń dúpẹ́. Oòrùn tó ń ràn yìí ó ń fi ògo Ọlọ́run hàn ni. Àbẹ́ẹ̀rí afẹ́fẹ́ tó ń fẹ́ bò náà ṣe ń kí Ọlọ́run kò ṣẹ́. Àwọn omi òkun wọn ó fáyọ̀. Kí ni yóò wá ṣe tèmi? Kí ni yóò ṣe ẹ̀yin? Àwa ènìyàn rẹ̀ tá sọ̀pá ní dúpẹ́. Àwa sáà ní ènìyàn rẹ̀ àti àgùntàn pápá rẹ̀. Àní ẹwọ́ sí ẹnu ọ̀nà rẹ̀ tẹ̀yìn tọpẹ́ àti sí àgbàlá rẹ̀ tẹ̀yìn tì. Kẹ máa dúpẹ́ fún. Kábíyèsí Olódùmarè Ọlọ́run ọba mi ìbàrẹ̀ o. Àkọ́dá ayé àṣẹ̀dá ọ̀run ọba mi bẹbẹ tó ti ń bẹ tó ní àmọ́ bẹ ọ̀wàwà tó ti wà tó ní àmọ́ wà. Ọlọ́run ọba mi tí ò lórogún tí ò lọ́bà kan. Ẹ á gbóyà á jù ọkùnrin ogun. Àrá wà àrá wò àrá láti fà gígbóyà tìpìlẹ̀ tìpìlẹ̀ àrá láti fà gígbóyà bí aṣọ. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ̀.
0: Orí ni.
1: Ó gagaga kò lópin. Ó fẹ̀fẹ̀fẹ̀ kò lópin. Ó gùngùngùn kò lódiwọ̀n. Bó ṣe ga gùn fẹ̀ tó o náà lọ́run ò ṣe gbà o. Bọ́run ò ṣe gbà bẹ́ẹ̀ náà láyé yóò gbà. Ó wá fọ̀run ṣelé ó fàyè ṣe àpótí ìtìṣẹ́. Gbogbo ayé pátá wá dàbí ẹlẹ́dà wájú rẹ̀ ọba mi òkè. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ̀. Ẹ̀rọ ń bà mí Olódùmarè. Ìwọ́ ní ẹ̀rù jẹ̀jẹ̀ jẹ́jẹ̀ jẹ́ ọba mi ẹ̀rù jẹ̀jẹ̀ tí ń fi ẹ̀rù bẹ̀rù lẹ́rú. Ẹ̀rọ ń bà mí Olódùmarè. Ìwọ́ ní ẹ̀rù jẹ̀jẹ̀ jẹ́jẹ̀ jẹ́ ọba mi ẹ̀rù jẹ̀jẹ̀ tí ń fi ẹ̀rù lé àwọn ẹ̀rù wọgbó lọ. Ẹ̀rù wá rẹ́rù ẹ̀rù ń sá gbogbo wọn pátápátá ń sáré òjòkíjòkíjò. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ̀. Akin nínú ilé. Akin lójú ogun. Arúdẹ́dẹ́ ọlá. Ọba mi arúdẹ́dẹ́ ọlá. Aláàfin àjọbọ. Aṣúdẹ̀dẹ̀ bí òjò. Ọ̀rọ̀ gọ̀jígọ̀ ẹkùn ọkọ̀ òkè. Gbólú ìgbani tí ń gbé gbogbo ọ̀rọ̀ kọ́rọ̀ ọmì. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ̀. Ìwọ ni lánàá. Ìwọ náà ni lónìí. Ìwọ ni lọ́la o. Ìwọ ni títí ayé. You are the God who was. You are the God who is. And you are the God who is to come. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ̀. Ìwọ lálápa iná. Ìwọ lolójú iná. Ìwọ lọlọ́rọ̀ iná. Ó fi gbogbo ara ṣe kìkìdá iná. Ìwọ ni náà jó nínú o. Ló fi jẹ́ pé bó bá wù mí mo lè pè ọ́ ní àkọ́kọ́ nínú iná. Bó bá sì tún wù mí o mo lè pè ọ́ ní ẹ̀kẹrin nínú iná. Àti àkọ́kọ́ àti ẹ̀kẹrin. Ìwọ ni iná tí ń jó ìgbẹ́ tí ìgbẹ́ ò ṣerun. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ̀. Ẹ̀rọ ń bà mí o. Ohun tó fi ń ṣagbára gan kò yé èèyàn. Mo dáyé mo bárun lórí ni. Bó ṣe débẹ̀ kò yé mi. Mo dáyé mo bálà lọ́wọ́ ni. Alábẹ tó kọ́ kò yé mi. Ìwọ ló fi egungun rọmọ sínú aláboyún. Aláboyún jẹ gbígbóná ǹjẹ́ tútù kò débi ọmọ ń bèrò. Ṣèbíṣẹ́ rẹ̀ náà ni. Àdìtú Olódùmarè. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ̀. Àtijọ́ mo ti dáyé. Mo ń tẹ̀lẹ̀. Ilé òjìmọ́ mi lẹ́sẹ̀ rí. Bẹ́ẹ̀ sì rí ayé ìyórí omi ló gbélé o. Àlẹ́rù ń bà mí. Ohun tó fi ń ṣe agbára kò yé èèyàn. Àtijọ́ mo ti ń dayo oni mo ti ri somo o te lo bi eni tasone be sire somo yo ja lu mi lori re mo se wo fi ko so po kan to fi bero se bi se re na ni olodumare ero en pa mi o on to fi se agbara ko ye eyan iwo lo nfo baje lo tun ro ba loye iwo nikan ni o gbogbo ba ye yi se kabiyesi fun iwo nikan gbogbo alade aye yi se fila fun kabiyesi re olodumare olohun oba mi ibare oba ti n gba idobale awon oba ero en pa mi o on to fi se agbara ko ye eyan kabiyesi olodumare olohun oba mi ibare iwo ni arogun ju iwo ni arogun dade iwo ni arogun yan arogun gbogun mi ode orun kabiyesi olodumare mare olohun oba mi ibare o n gbe bi mimo o n je mimo o to fi mimo bora bi aso o n do fi je pe mi o ke o emi o yan o emi o se oloba awon oba mi n ba fo ni atola dupe ti mo fi gbogbo ojo aye mi dupe o to be o ju be lo o ti di majemo laarin mi atola ni pe gbogbo igba n ba ti lori ofe lati gbohun mi sori afefe olohun oba mi o ke yan o koko seba fun sebi laya àjẹjọ ni mo ń dágbére lórí ètò yìí oní bó bá dùn ní kájọ pàdé ẹ̀yin kọ́ yìí ọ̀rọ̀ tẹ́mi sọ láyà àjẹjọ àbámúdá ọlọ́run ọba mi ló bá ń fàṣẹ sí ṣe kí n má tàn yín o láàrin ìjẹjọ sóòní tí mo ń sọ̀rọ̀ ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tí ilẹ̀ ti fi mú ọ̀pọ̀ ìjì ló ti jà ọlọ́run ọba mi ò kìíní ò jẹ́ kíjà yóò gbé wa lọ àwọn kan ti kú àwa kan la kò lára àwa tá a kò àwọn kan ń bẹ wọ́n ń tọrọ kó fún wọn ni àní lára àwa tá a kò àwọn kan ń bẹ fúnra lára tí wọn ń tọrọ kó fúnra wọn ẹ̀ ń bi mí léèrè pé kí lóde tó fi rí bẹ́ẹ̀ ìṣọ̀lá ìdí tó fi rí bẹ́ẹ̀ kò yé mi náà ọ̀rọ̀ ọlọ́run mọ̀ràn tí o ọlọ́run ó ṣàánú fáwọn tó mọ̀ ó ṣàánú fún àjẹpẹ́ mi tí mò ń sọ̀rọ̀ ní ìkànnì west radio 89.3 FM àti gbogbo ẹ̀yin tẹ́ lórí ọ̀fẹ́ láti máa gbọ́ bí káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé àánú lájọ rígbà ṣe kí n má tàn yín ewúrẹ́ ilé wa alápàtà mi bíi kòkù ni àgùntàn ọ̀dẹ́ ń wa alápàtà mi bíi kó rọrùn ni ìwò tí ayé ń wa òdì òkè mi níbi kó dá lápá orí ẹyẹ ní ń kẹyẹ yọ ọ̀tá ní ń dọ́mọ ẹyẹ lókun àwọn wọn ń dá lóró àwọn wọn ò ní kó lè ó wá jà àwọn wọn ò tún ní kó lè kó wa mọ àmọ́ orí ẹyẹ ni ò pẹyẹ o bàbá mi ò kè ló gbà kàtà lọ́wọ́ alákìtì wọn lójú wọn bá mọ́ ó gbà pópó lọ́wọ́ onípónpó fi fọ́ọ̀mù ní pónpó lórí pòpòpò onípónpò gbọ́dọ̀ sọ̀rọ̀ onípónpò gbọ́dọ̀ gbìn kábíyèsí rẹ̀ olódùmarè ọlọ́run ọba mi ìbàrẹ̀ ló jẹ́ ní ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn náà a gbẹ̀yìn sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé o ọba ògo fẹ́ wọlé ni wọ́n ń béèrè pé ta ni ọba ògo yìí olúwa tó le tó sì ní agbára ni olúwa tó ní agbára ní ogun ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn náà ọ̀nà sẹ́ a gbẹ̀yìn sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé ọba ògo fẹ́ wọlé ta ni ọba ògo yìí olúwa wọ́n mọ̀ ogun.

tọ ẹka lẹ o ni gbogbo bi ti afẹfẹ ikanni yin fẹ de mo ki yin lọde yi ẹyin te wa loju ona mo ki yin o ninu moto ni e ti n gbo mi mo ki yin o ẹka lẹ o ṣe alaafia ni e wa gẹgẹ ba wa naa ṣe wa a ku isimi ọjọ tuni oni ọjọ kọkandini ogun oṣu keje ọdun 2026 lẹyin ku jesu oluwa wa e je ki n wa ma gbadura ye fun gbogbo ẹyin tẹ n gbọ mi wípé bá a ṣe ṣe ìsinmi ọjọ́ tòní bí jésù olùgbàlà bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn ọ̀pọ̀ rẹ̀ láṣe lókè pẹ̀ àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́run ó fi ìsinmi fún ọkàn gbogbo wa ṣe ẹ ti ń sàmí tọ olúgbèmíga ọmọtọ̀ṣọ́ yín dé o ọmọ ìyá àdúrà dé arọgbólùn bí ẹni rọ góòlù yín náà rèé ọjà ẹ lórúkọ gbogbo àwọn tájọ mú ètò yìí wá ṣe tígbọ̀ yín látòrí àwọn aláṣẹ ìkànnì ta wà yìí àwọn ọlọ́gàá ọlọ́gàá ní abala ẹka kọ̀ọ̀kan samuel adélèrè òní ọlọ́wọ́ bọ́tìn ni fún sáà ta wà yìí àti gbogbo àwọn tájọ mọ dàṣẹ da ọpọlọpọ lórí ètò yìí tí gbogbo ẹ tí ó fi máa lọ ní ṣerere wẹrẹrẹ gẹgẹ bá a ṣe kọwé ẹ lórúkọ àwọn èèyàn yìí ó ní èmi olúgbèmíga ọmọtọṣọ yọ rédíò apostle is here again orin ẹmí lè tò ètò òǹlórin ẹmí ẹ lẹ́bẹ̀rún ó jàre ẹ kú kalẹ̀.

0: ẹjẹ́ kí mọ̀ kí n kú kalẹ̀ lẹ́ẹ̀kan sí ọjà ẹ. Bẹ́yìn bá sì ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, ó ní ẹ̀mí òun náà lẹ̀ ń gbọ́ pẹ̀lú Olúgbèmíga Ọmọ́tọ̀ṣọ́ Your Radio Apostle. Ní ìkànnì wa, ìkànnì náà ni West Radio 89.3 FM. Níbi gangan la ti mọ́ ń ṣàlàyé àwọn agbára ti ń bẹ nínú orin ẹ̀mí. Ṣé bí mo ti máa ń sọ fún yín, abẹ́ ti gbàgbé ni. Ó dà náà bẹ́ẹ̀ bá ti gbàgbé, ẹ̀jẹ̀ ràn yín létí o. Agbára ń bẹ nínú èyí tí è ṣe kéke. Agbára ń bẹ nínú orin ẹ̀mí. Àbá ẹ bá rí ibi tí wọ́n ti ń kọrin ẹ̀mí, àwọn ìdè á mọ́ já. Àṣẹ ti gbàgbé ni. Àní níbi wọ́n bá ti ń kọrin ẹ̀mí, àwọn aláìsàn wọn a máa sàn. Níwọ̀n bí wọ́n bá ti ń kọrin ẹ̀mí, iṣẹ́ ìyanu a máa ṣẹlẹ̀. Àwọn afọ́jú a máa ríran. Àtẹ̀yìn ètí rí bí wọ́n ti ń kọrin ẹ̀mí tí òkú sì ń jíǹde ni. Agbára ń bẹnu orin ẹ̀mí. Níbi wọ́n bá ti ń kọrin ẹ̀mí, ṣé kí n má tàn yín? Òkìkí Jésù a máa tàn káàkiri àgbáyé ni. Torí agbára ti ń bẹ nínú orin ẹ̀mí. Bẹ́ẹ̀ bá rẹ̀ ń tó ti gbàdúà gbàdúà. Tó wá dàbí wípé ọ̀run ṣe, ó kànkùn kànkùn. Síbẹ̀ ilẹ̀kùn ò ṣe. Ó sáré bí rélùwé kó lè bọ́jọ́. Ó fò bí bàálù kó lè bá gbà mu. Ẹ̀dákùn èmi ń rọgbó lòun tèmi ni o. Àní ṣé ohun tí mò ń sọ rèé? Ó gbìyànjú ó tiraka ó là kàkàláyé pé kóun náà ò lè bẹ̀gbẹ́ dọ́gba. Àmọ́ síbẹ̀ ó ṣe ń ṣe tó àwọn tí ń bèèrè kò tí ì rí gbà. Ẹjọ́ gbìyànjú orin ẹ̀mí wò. Orin ẹ̀mí ni mo pè o. Ó bá fi lè gbìyànjú ẹ̀ o. Ṣé kí n má tàn yín? Yóò padà lẹ́rìí. Ẹ̀yin ò mọ̀ wípé orin wọn ń kọ Ọlọ́run ni. Mo ń sọ ìjìnlẹ̀ fún yín lálẹ́ yìí. Ó bá gbìyànjú ẹ̀ o. Níbi gangan ni àṣírí ń wà. Àṣírí iṣẹ́ ìyanu. Torí pé orin tí ń kọrin yóò gbé Ọlọ́run gangan dìde bí ó wà ni. Bẹ́ẹ̀ mọ̀ wípé àwọn iṣẹ́ kan èyàn fi ń ran ọmọ. Àwọn iṣẹ́ kan èyàn fi ń rángẹ́lì. Bẹ́ẹ̀ ni. Àwọn òjíṣẹ́ kọ́ ni ó wà á jẹ́ eléyìí. Ọlọ́run ti kara rẹ̀ gan ni ó wà á. Ẹ ń bá mọ̀ bá a ṣe ń kọ́ ni o. Àtàwọn tí wọ́n mọ̀ bá a ṣe ń gbọ́ ni abala gbígbó orin ẹ̀mí. Èyí tí ẹ̀mí Ọlọ́run gangan gbé jáde. Ẹ̀dákun agbára ń bẹnu orin ẹ̀mí mo tún tún sọ. Ló fi jẹ́ wípé nígbà táwọn kan sọ wípé kò sórin ẹ̀mí mọ́. Fẹ́ẹ̀fẹ́ sọ pé kò sọ́lọ́run mọ́ ni. Kábíyèsí Olódùmarè. Kì í tá a pè lẹ́mì kì í kú. Bẹ́ẹ̀ ni. Bọ́lá ń sì ṣe ń ṣe nígbà ni. Ó tún ṣe bẹ́ẹ̀ lásìkò tá a wà yìí. Bẹ́yìn bá ní òṣè bíi tàtijọ́ mọ́. Ẹ̀yin lẹ̀ sìn bíi tàtijọ́. Ẹ̀yin lẹ̀ pé bíi tàtijọ́. Ẹ̀yin lẹ̀ mọ́ bíi tàtijọ́. Jẹ́ra wọn tí wọ́n ń pè é tí wọ́n mọ́ bíi tàtijọ́. Àwọn gan lè sọ Ọlọ́run sì ń ṣe bíi tàtijọ́ láti pàṣẹ orin ẹ̀mí. Ẹ wò ó.
1: Àwa àyànfẹ́ máa mi ṣàfẹ́rí rẹ̀.
0: Alóore rán mi sí yín lálẹ́ yìí ni. Èmi sì ń jẹ lábala torin ẹ̀mí. Bí ẹ̀yin bá sì gbàgbọ́, ṣe kíyèsí ẹ rí ògo Olúwa o. Tọ́ ṣe ẹ gbàgbé ètò alágbára ti ń bọ̀. Tó ráwọn tí wọ́n ní òsì olórin ẹ̀mí mọ́ ni. Ó jẹ́ káwọ́ wá lọ ṣe kíni. Àwa lọ kó àwọn olórin ẹ̀mí jọ. ta yo di o ne. Se mo wi pe lawon igba kan seyin lori eto ye awon ori emi igba ni ni mo nlo. Amon tori awon ti won so pe ko so lori emi mo laye odi oni. Awa ti wa sawari won. Ile ise West Radio 89.3 FM o mo kare ojare. Eje mo fi asiko yi ki mo mo wa. Oludasile ikanni ta wa e. Aji irere obirin Lilian Ibade mo si. Mama ise iranse yin o ni doko. E ti bere daada e o se pari esibi to da. Ile ise West Radio 89.3 FM on lo gbe eto alagbara kale e ti won fi sawari awon olorin emi eyi t'Olorun fe lo fun iran ta wa ina o mo kora won jopo ni ti lana eyan meji o sanju enikan lo Epele lo so pe irin la fi ponrin iron sharpens iron e mo pe nbi ti na ba ti ran na ina mo jo bi ti ojo Pentecost Pentecost experience ni won pe eyin o mo isele to sele lojo Pentecost ni ipadabo o ni agbara gan eyin ti won jade ku ni yara oke e mo awon ise iyanu tin sele ni orin tawon olorin emi yo gbe jade gbogbo le to ba de lati mo di dandan ki yanu mo sele gbogbo aye ni o mo ko gbogbo ijo ni o mo ko tori pe agbara nbe nbe hour of pentecost ni won pe pentecost hour wakati pentecost kai room experience with gospel musicians. Ma won iriri un. Bene. E tun ni le kan si. To e ku afuju sona. O nbo lona dede. Lara awon olorin emi ti o mo kopa. Ninu n tan so yi. Eni kan tu wa pelu mi nu kulu yi.
1: Wa o emi mi mo gbe mi wo.
0: Se mo pe mo lawon eyan ti po.
2: Adaba mi mo.
0: Asi tin se screening.
2: Mi mo gbe mi wo.
0: Awon ti won ba yege lawon mo. Ogun eyan pere ni. Bene. Alaga olorin emi.
1: Adaba mi mo so kale wa o emi.
0: Christian Musician Association of Nigeria. Ti ijoba ipile Oluyole. Pastor Ayodeji Ife Jesu. Baba na oko pa nbe. Bene. Eka le o. Pastor Yemi Oladipupo. Ore menu. Ajo ko eko orin ni poli ni badan ni polytechnic badan ajo se music nbe ni awon na o ko pa nbe be ni momo kan na nbe ni yara gbara pelu mi lale toni be ba tin gbo epsiba epsiba ti pe meji wo jo joko ni yara agbara paint the cost are etin gbo fc bar etun wa defc bar mo da da se

Epsipa ń bẹ nínú yàrá agbára pẹ̀lú mi. Kábíyèsí Olódùmarè. Bí n bá ti fẹ́ fi àwọn olórin ẹ̀mí hàn, orin wọ́n fi máa ń wọlé. Orí orin làwọn náà fi kími kọ́kọ́ kími wọlé lálẹ́ ètò ní. Ẹ jẹ́ kí n ṣe báyìí, orin wọn gan ni ẹ jẹ́ kí n kọ́kọ́ gbé wọlé.

0: orin yìí gangan ni mo fẹ́ fi bínlèrè bẹ̀rẹ̀ tí mo fẹ́ bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn orin bí n bá ti gbọ́ ìmọ̀ ń sọ̀rọ̀ nípa jésù olùgbàlà bí kẹ́ mọ́ tọ́ka àwọn èèyàn sí ọ̀run kí ló fà gan.
1: Ohun tá a fi rán mi pé kí n máa kọ síta ni ẹ.
0: Kẹ́ ẹ mọ́ polongo Jésù.
1: Yes.
0: Kẹ́ ẹ mọ́ sọ nípa agbára Jésù.
1: Yes.
0: Kẹ́ ẹ mọ́ tọ́ka ìjọba ọ̀run fún àwọn èèyàn. Kábíyèsí Olódùmarè. Tọ́ ẹgbẹ́ nípa ohun tí ó fẹ́ ṣẹlẹ̀ nílé iṣẹ́ wa West Radio 89.3 FM ìkójọpọ̀ àwọn olórin ẹ̀mí ayé òde òní láti jókòó papọ̀ nígbà tẹ gbọ́ bó ló ṣe rí lọ́kàn yín.
1: Inú mi dùn kan olóòtú.
0: Inú yín dùn.
1: Yes.
0: Kí ló fà á?
1: Torí pé mo fẹ́ kúrò ní ìpele kan bọ́ sí ìpele mìíràn ni.
0: Ẹ mọ jókòó pẹ̀lú àwọn olórin ẹ̀mí bíi tiyín láti jọ kọrin. Ǹjẹ́ tí ń fojúsọ́nà fún irú nǹkan báyìí láti jókòó papọ̀ pẹ̀lú àwọn olórin láti gbé orin jáde?
1: Bẹ́ẹ̀ni sá.
0: Ẹ ti ń fojú sọ́nà fún. Yóò ti tó bí ìgbàwó tẹ ti ń fojú sọ́nà fún ró nǹkan báyìí.
1: Bí 2-3 years ago.
0: 3 years ago.
1: Yes.
0: Ẹ wá gbọ́ báyìí inú yín dùn.
1: Yes.
0: Kábíyèsí Olódùmarè. Tọ́ ṣé ẹ̀yin náà máa ń kọrin bóyá bá ti rí ẹni tó fẹ́ ṣe ayẹyẹ bíi òkú àgbàlagbà ìsílé ìgbéyàwó ìkómọ.
1: Bá ṣe fi rán mi. Ọ̀nà ọ̀tọ̀ ni.
0: Ọ̀nà ọ̀tọ̀ ni ó yẹ sáwò.
1: Tẹ bá pè mí sí bí òkú. Yà má kọrin bẹ̀. Bọ̀ ọwọ́ tí máa fi kọrin á yàtọ̀. Sí ẹni tá pè sí pátí.
0: Orin ìjọba ọ̀run lẹ̀yìn ó lọ kọ́
1: mọ́. Orin ẹ̀mí mo máa kọ́ mọ́.
0: Kábíyèsí Olódùmarè.
1: So if they are ready to hear the message, yes, I will. Kò ṣe pé mi lè perform, but it won't be long. Tabá ní ká kọrin ayẹyẹ. Bọ̀ orin tá a fi rán mi gangan. Orin ẹ̀mí ni.
0: Lẹ́kọ̀ níbẹ̀. Tọ́ mo ti fẹ́lẹ́ òǹyọ̀bá. Bóyá ẹ jẹ́ kí n wá máa ṣe báyìí. Ẹ ti má rí.
1: Rárá.
0: Ẹ ti má rí.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ rí pé Samuel gan yí dànù bí ó jókòó sí ni. Kí ló dé?
1: Kò ṣe pé wọn ò wá. Bọ̀ àwọn tó ń wá. Wọn ò. Ẹ jẹ́ kí n sọ wípé they are not ready to help my vision. If I go into the marriage, vision mi ma ku.
0: Kai.
1: So I need to hold on till the right person comes.
0: The right person.
1: Yes, the right man comes.
0: Ẹni tí ń rìn ní ojú ọ̀nà tẹ́ ń rìn.
1: Bẹ́ẹ̀ni.
0: Kábíyèsí mo ti fàyọ̀ bá. Tọ́ bí wọ́n bá pè yín ṣọ̀ọ̀ṣì ńkọ́ ẹ máa lọ ọkọrin bẹ́ẹ̀.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Tọ́ ó yá ẹ bá ń pè fún nọmba yín.
1: 2016.
0: Ẹ mọ̀ rọ̀ṣì o.
1: 080-090-2016-32-62-62.
0: Ẹ pẹ̀lẹ́ ẹ̀kan ṣe.
1: 090-090-2016-16-32-62.

0: ọ̀tọ̀ sister Efsiba ìpàdé di ìyàrá Pentecost àbí bẹ́ẹ̀ kọ́ ni.
1: Bẹ́ẹ̀ni olóòtú.
0: Tọ́ a kì í yóò pe àpèyìn ẹ ṣe wá bá a bá pèyìn jọ mi ẹ jẹ wá àbí bẹ́ẹ̀ kọ́ ni.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Tọ́ ẹ ṣeun ó yá ẹ bá ń dágbére fún àwọn tí ń gbọ́ yín.
1: Mo kí gbogbo àwọn tó ń gbọ́ mi. Lórúkọ Jésù àna Ọlọ́run ni fi ń sílẹ̀.
0: Àmì Ọlọ́run. Tọ́ bí ẹ ṣe máa ń sọ̀rọ̀ nígbà míì wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ni bẹ́ẹ̀ bá sì gbà má ìké mú ká bí èṣù Olódùmarè ó yá ẹ bá ń kọrin kankan ẹ fi dágbére fún àwọn èèyàn.
1: Ayé wáyé ìwọ ni ògo yẹn.

0: lẹ́sẹ̀ wa.
1: Ṣé ń gbọ́ gígan àpàlà inú orin ọmọ bàbá yìí à ò nílò.
2: Èrò máa bọ̀ lọ́dọ̀ Jésù nìyé wa
0: o. Lórí ẹlẹ́.
1: Israẹli.
0: Lọ́dọ̀ Jésù nìyé wa o.
2: Èrò máa bọ̀ lọ́dọ̀ Jésù nìyé.
1: Àyàn dùn mọ́.

bẹ́ẹ̀ bá ń kà lé ní èjì ẹ̀ta ẹ̀rin lára àwọn tí ó kópa nínú orin tá à ń sọ yìí tí mo ti ń pè orin wọn ó ti fẹ́ ju mẹ́wàá lọ.